balẹ̀ gbọ́ ti bíbélì wí mo wà nínú ìwé Genesis chapter 47 ní verse 27 ẹ̀gbọ́n kan tó sọ ó ní Israel sì jókòó ní ilẹ̀ Egypt ní ilẹ̀ Goseni wọ́n sì ní ìní púpẹ̀ ó ní wọ́n bí si bẹ́ẹ̀ sì ni wọ́n rẹ̀ gidigidi ìbùkún ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ mú dání ẹ yẹ sókè yẹ sísàlẹ̀ èmi ń sọ tẹ́lẹ̀ ìwọ máa sàmí mo pa láṣẹ ilẹ̀ máa gbé ọ lókè èpè wà sẹrẹrẹ lókè èpè wà dínlá lókè èpè wà ní ọlá lókè èpè wà ní ọlá lókè èpè wà sàṣeyọrí o ṣe dá dúró ẹni tí ń gbé òkè èpè kò ní lè dá ẹ dúró mo ní kò ní lè dá ẹ dúró ẹ fẹsẹ̀ tẹ́lẹ̀ dáadáa mo bá ilẹ̀ sọ̀rọ̀ nítorí rẹ máa sàn fún wàrà máa sàn fún oyin ilẹ̀ tó tẹ̀dó sí wàá pọ̀ nbẹ̀ ayé máa gbà ọ́ ọlọ́run á fàyè gbà ọ́ ọlọ́run á fàyè gbà ọ́ ilẹ̀ tó wáyé àwọn kan ń bẹ wọn rẹ́ǹtì ilé ni àwọn kan ń bẹ half plot náà ń lò àwọn kan ń bẹ wọn lórí di plot mo gbàgbé pé àwọn kan ń bẹ acres làwọn ń kà ìlú kan mọ̀lẹ́ngbè àmọ́ ní ilẹ̀ yẹn wọ́n mo pa láṣẹ ayé máa gbà ọ́ dáadáa ayé máa gbà ọ́ ayé máa gbà ọ́ ayé máa gbà ọ́ wàhálà ògolo yóò dẹ̀ dára fún ọ jésù olúwa wá mo kí gbogbo ẹ̀yàn ọmọ ọlọ́run jákèjádò àgbáyé ní gbogbo bi tí ẹ bá ti ń gbọ́ mi àní ní ibi tí ọwọ́ jà àdúrà yìí tó bá ti dé mo sọ fún yín ẹ máa ra àánú gbà orúkọ mi ò yí padà apostle yín ni dr smo mustapha jp babasebi ọba láti iléeṣẹ́ ìránṣẹ́ seed of christ golden church land of reality gbárẹ́mú ìdíòbí airport area ní ìlú ìbàdàn ìbẹ̀dẹ̀ kọta sí wáwà mo bá ti dán rẹ̀ méjì agugu sọ pé òun lọ sí sebi ọba kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀ kò mú rárá àní tẹ́yàn bá bọ̀ láti ilẹ̀ haúsá

0: sọ pé Jésù ń bọ̀.
1: Jésù ń bọ̀.
0: Kò ní pẹ́ dé o.
1: Kò ní pẹ́ dé o.
0: Lọ́rọ̀nukúwàdà.
1: Lọ́rọ̀nukúwàdà.
0: In the name of Jesus.
1: Amen.
0: Mo bless our prayer boy. Mo ri bọnu bọ Jésù. Oya gbagbara.
1: Amen.
0: Rabba segera. Oya gbagbara.
1: Amen.
0: Isẹ́ àmì àsẹlẹ̀. Ìtúsílẹ̀ àsẹlẹ̀. Ìyanu àsẹlẹ̀. Wà mú ẹ̀rí ẹ̀ wá.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Wà dẹ̀ ṣe bí ọba.
1: Amen.
0: Jésù Olúwa wa.
1: Amen.
0: Kọjú sẹ́ni kan fi dá lójú báyìí.

0: Stay tuned to 32FM 94.9.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ọpẹ́ ò ní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: ó ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: And you fancy me?
1: It's okay.
0: And also, the people can ban it already. 32 FM 949. Hey, yeah, ASAP.
1: ASAP. It's okay.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: come on, take. It will help you get better.
1: Hey, yeah, mommy and daughter still struggling over this medicine palava.
0: Kiki just doesn't like taking medicines because these children's drugs generally have an awful taste.
1: Awful taste? Have you tried Moxie?
0: Moxie? What's that?
1: Yes, Moxie is a range of children's medicines that kids love and simply can't resist. They work fast and taste pleasant.
2: This tastes great. I love it. More, please.
0: Kiki, this isn't ice cream, you know. Medicine is only good in the right amount. And don't go sneaking back for more, okay?
1: My sister, she can't because every Moxie medicine bottle has a child-resistant cap which prevents children from opening it.
3: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and clofeniramine syrups. Available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
4: Stay tuned to 32FM 94.9.
5: Ma wo mi bi mo se fe yin.
6: Mo n gbo 32FM.
4: 32FM 94.9.
7: Yes.
8: Che bda omori. Akiwa kaabo pada lati ojude oja 32FM 94.9.
7: Oshi oshi o.
8: Larin iseju bi melo kan to seku bayi. Baba wa omowe busari lori oro ti iroyin to gbe gege bi o ti pase pe awon dukia to tun bi 18 48 properties ti won so pe won gba pada lowo daddy wa malami pe ko mo je gbigbese lina. Krista bẹ̀rẹ̀ sí ni ka àwọn dúkìá ọ̀hún.
7: Wọ́n kà bí n tẹ́ kọ́lẹ̀.
8: Nǹkan tí wọ́n kọ níbi tó ti rí ọkà. Ṣùgbọ́n nǹkan tẹ́mi kan tiẹ̀ wá fẹ́ bèrè rè. Fáfitì wà ń bẹ̀. Ní tẹ́mi wá fẹ́ bèrè lélẹ́yìí ni wípé ilé ẹ̀kọ́ yẹn ṣé ìjọba ni ó gbà á láti máa darí ilé ẹ̀kọ́ ń lọ ni o? Àbí ìṣàkóso ilé ẹ̀kọ́ yẹn tó ti ń lọ tẹ́lẹ̀ kí ni yóò ṣẹlẹ̀ sí? Ṣé yóò jẹ́ gbígbé tìpa ni? Bí wọ́n bá ti pa àwọn akẹ́kọ̀ọ́ ọbẹ̀ níbo ni wọ́n kó wọn lọ? Ṣé wọ́n pin wọn sórí sukuu mi ni? Àbí gbogbo ẹ̀kọ́ títí wọn àtọwọ́ tí wọ́n ti san ṣé yẹn ti wọ gbónú ibi abala ìka ètò ẹ̀kọ́ yẹn tẹ́yìn náà sì di akọ́ṣẹ́mọṣẹ́ lápá abẹ ibẹ̀ lèmi ti wo pé kájọ fojú wo ìbéèrè ọ̀hún.
9: Àkọsílẹ̀ ti wà pé irúfẹ́ nǹkan báyìí ti ṣẹlẹ̀ rí. Ó dẹ̀ mi ò rántí orúkọ yunifásitì yẹn sìn tí ìjọba gbẹ́sẹ̀ lé báyìí náà. Tohun tí wọ́n ṣe ni pé wọ́n sọ ilé ẹ̀kọ́ yẹn di tìjọba. Yunifásitì ò lè tó lórílẹ̀‐èdè yìí torí pé ibi tí kálukú dì mú ó sọ̀tọ̀tọ̀. So ètò ohun dá sílẹ̀ tí wọ́n sọ pé ọ̀nà èrú ló gbà kówó ẹ̀jọ́ ó ti dálé ẹ̀kọ́ yẹn sílẹ̀ báyẹn. So ohun tí ó máa ṣẹlẹ̀ nígbà tí ìjọba gbẹ̀sẹ̀ lé sìn torí pé a ń láti wọ àwọn tó dá kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ yẹn. A ń láti ru ọ̀rọ̀ wọn mọ́rọ̀. So ẹ̀ lè kó wọn kúrò mẹ́ka wálé nǹkan lọ sí yunifásitì mi kò dàbí secondary school. So ibẹ̀ náà wọn ó dúró sí. So tí ìjọba ò ṣe ni pé wọn ó yan àwọn olùdarí fún ilé ẹ̀kọ́ yẹn wọn ó dẹ̀ gbé sí abẹ́ Federal Ministry of Education láti pé wọ́n ń ṣe ojúṣe tí ó yẹ kí wọ́n ṣe lórí ẹ̀ láti pé ètò ẹ̀kọ́ àwọn tó wà níbẹ̀ kò dojúrú.
7: Bá mi ẹni tí ọmọ tiẹ̀ san náà ní ṣòlè wọ ọmọ ọlọ́mọ àwọn schools tó wà lábẹ́ federal government Nàìjíríà gangan tí èmi gbà bẹ́ẹ̀ kọjá ó pọ̀ gba oṣù kọjá state mo gba UI kọjá federal àwọn school tó wà lágbẹ́ ìjọba à ń san náà ní ni ṣé àwọn ní àtọ́jú àwọn ọmọ ọlọ́mọ tó yẹ pé private life náà hẹ̀ enjoy ní privately owned institution.
9: Ẹ ṣe ni tó ṣẹlẹ̀ pẹ̀lú wa o ní pé ìdásílẹ̀ yunifásitì a ti sọ di pé ojúṣe ìjọba àpapọ̀ ló yẹ kó jẹ́. Tẹ bá lọ wo káàkiri àgbáyé àwọn yunifásitì tá à ń gborúkọ wọn ọ̀pọ̀ wọn ń ṣe péjọba ló ni wọn o. Aládàáni ló ni wọn ṣùgbọ́n wọn ti gbọ̀rẹ̀ gẹ̀jí gẹ̀dẹ́ bíi pé èyàn ò fẹ́ rántí ta ló ni wọn mọ́ torí pé nítorí yẹ kán ṣe wọ́n ń ṣe bó ṣe tọ́ bó ṣe yẹ. Ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n ń bí ìjọba ló ru gbogbo ẹrù ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ láti primary dé yunifásitì. So nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ á dẹ̀ ká fún wípé ẹni tó bá ti ń lọ sílé yunifásitì ìjọba ọ̀pọ̀ kú ọ̀yọ̀kú ni ọ̀rọ̀ ju. Ní tó ń jẹ́ kọ́dà pé àwọn aládàáni kó gbẹnu sókè ni pé wọn ò lọ́nà míì tí wọ́n ti lè rí owó ju tí wọ́n bá ń gbà lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ wọn lọ.
7: A máa tún jókòó sójú wíńdò tiwa. A jókòó sójú wíńdò gba lecture.
9: Tó yẹ rí pé àìtó ìpèsè tó yẹ kí ìjọba ó pèsè iná ló ń fa gbogbo orun tí ta rí yẹn.
8: Eja sumo awon ara le.
7: E ka to sumo ara le dakun je nsoro amala. Gbogbo eyin ololufe wa jake jadu agba nla aye.
8: Be ni o.
7: Eyin ara ilu Ebo na le ma gbo orun oka lati bi ewa o.
8: A ti e fi oka ranse si.
7: E a text awon la suri o. Ni on the 29 awon eyan tin beere card number when dey tin ra ticket. On the 29 osu ta fe mu yi ni. Emi ma nlogun kini kan o ta fe se nbe. Ki to tun ta fe se. Mo ma nlogun e wi pe ko se han ti an leyin to ba ti mo niwon ba perete to ba ti funfun ti o si sa yan o ti da ba please please and please I need you 1000 naira

0: lọ. Ẹ 1000 àlejò la need. Iye àlejò tó bá ti pé 1000 ṣé tíkẹ́ẹ̀tì kù? Ọlọ́run kúkú ṣẹ̀dí èmi ìpìlẹ̀ ẹ gbé mọ́ tó bá ti pé ṣé jẹ́ kí máa kọ́ tiẹ̀ ni. Ẹ ń bá nídìí tíkẹ́ẹ̀tì ní ìṣẹ́jẹ́ kára àwọn èèyàn ń rà lọ́wọ́lọ́wọ́ 3000 naira ẹ jẹ àjẹ yó ẹ tún jẹ àjẹ gbé mi.
1: Ẹ fi jò
0: á jò kúlúbele àti anakun àwọn ọmọ mi dé káàbọ̀ ọmọ oníyàwó mẹ́rìnlélógún láyé àsàmó.
1: Ológo 5G.
0: Àwọn tá a pọtọ́ sí lẹ́nu iṣẹ́ inú. Ó ṣòrire oríire ọkọ̀ọ̀kẹ́ wọn ò ní dìlí jìrẹ̀ wọ̀ ní ọ̀fọ́lù rẹ̀. Ọkọ̀ yìí. Gbọ́ wíríwìrì láàárọ̀ yìí. Bí mo ṣe ń bá bọ̀ lórí Ọlọ́run ticket ẹ lè wára ní station wa. Ẹ lè pe ẹnikẹ́ni tẹ́ ẹ bá ní nọ́mbà yìí nínú àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ yìí pé fẹ́ ra ticket ẹ send owó sí wọn ẹ send receipt a list orúkọ yín nígbàtí ètò bá ń súnmọ́ bẹ́ẹ̀ ṣe gba ticket yín lọ́jọ́ ìnáwó bí ẹ ṣe gba àtiráyè wọlé a jẹ́ kó jẹ́ mímọ̀ fún yín 3000 naira ni ẹbí pé àwọn ìdíje wo ló wà tí a kópa.
1: Lára àwọn ìdíje tó wà ni wípé ọkùnrin wo ló lè ro àmàlà tó mọ̀ rò dáadáa tó máa fẹ́lẹ́ ẹ̀yin ò tiẹ̀ ṣe kọ́kọ́ halẹ̀ mọ́ mi pé sọ́kà náà ló rò bá ẹ̀yin náà ẹ̀ wá ro ti yín ká ti ẹ̀ wò ó. Ìdíje ń wà ẹlẹ́ẹ̀kejì náà ni wípé ẹni tó bá lè yára di àmàlà púpọ̀
0: àwọn àná
1: bíi mélòó láàrin ìṣẹ́jú pẹ́lú ẹsẹ̀ tó pọ̀ àbí àmàlà tó gbóná ṣẹ́yìn lè yára jẹ́. Ìdíje mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ló wà tó sì jẹ́ pé kì í ṣe lọ́fẹ̀ẹ́ ẹ tún gba owó ẹ gba ẹ̀bùn tó jọjú ẹ gbà lọlé. Àwọn iléeṣẹ́ tí a tún jọ wá jọ parapọ̀ tí àjọṣe agbátẹrù ètò yìí
0: máa rí kòǹkò sẹ́ǹtẹ̀
1: tẹ́rà mi ọ̀wọ́n
0: tẹ́rà òní magi
1: oh my god àti imperia
0: dípọ̀
1: iná 32fm náà ṣe rí láríjà àti kókó nǹkan tá a jọ ṣe kínní ni wípé ẹ má fòrònú ṣera yín léṣe ẹ̀yin náà jáde síta ẹ wá rẹ́rìn ẹ má jẹ èèyàn kó fọ lọ́jọ́ káàárẹ̀ fún yín téèyàn bá tẹ̀rẹ̀ ní gbé yín jáde ẹyin gbẹ́ra yín jáde ẹ máa bọ̀
0: ìyá fíjọ tí ẹ jáde gan ó ní màá lo ilé yìí
1: oh my god
0: bẹ́ẹ̀ bá ní ẹja lọ bì kan
1: ẹ
0: wá jẹka ẹ wá buta
1: ṣe wá rí wa tí wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn èèyàn wa kan àwọn kan ti ń ṣe wọ́n dẹ̀ tún ti ń ṣe lágbára lọ́wọ́ náà ní padà dẹ ní àná àwọn kan wà tó jẹ́ pé a mọ̀ pé wọ́n fẹ́ ṣùgbọ́n ó ṣe díẹ̀ lápò wọn ẹni ọlọ́run bá tún ṣàánú ẹ wò ó bó ibí náà láti kéde orúkọ àyàfi tẹ bá sọ pé rárá o irú láyàn ní ìsinyìí ń tẹrò
0: ṣé ní ìsinyìí ń tẹrò èmi mo ti mọ̀ pé ntọ́ga ó fi ilẹ̀ ní ìsìnkú tó lọ mẹ́rin ó kéré tán tíkẹ́ẹ̀tì 20.
1: ok ifá kò ní bàbá kò ní ìyá
0: yes
1: irú àwọn ọmọ bá ní ìsinyìí ok ẹ bá wa ara ẹyọ kan fún ẹ bá wa ara méjì fún ẹ bá wa ara mẹ́ta fún.
0: kàtẹ́bítù náà prodigal son ni.
1: Adọ́ra máa ta àánú sọkọ mi bẹ́ẹ̀ yẹn.
0: Kí á ní tifá?
1: Kò ní bàbá kò ní ìyá.
0: Fatherless and motherless.
1: Yes, ọ̀dájú ọmọ ni.
0: ọmọ kọ́tà tó lọ́jà sí.
1: Ẹ dákun ẹ wá bá wàrà tíkẹ́ẹ̀tì 1,000 naira ni. Àwọn olóúnjẹ ìgbàlódé tó bá gbà mú.
0: Bàbá ti ń kọ́.
1: Dádì mi wà lẹ́yìn chọ́ọ̀chì. Mo rò kúrò dádì mi
0: o. Mo jolè Ọlọ́run.
1: Wọ́n ń bẹ lẹ́yìn chọ́ọ̀chì láti bí ọdún bíi 17 báyìí.
0: Kò ní sẹ́yìn.
1: Kọ́nà láàánú jùlọ kọ́ bá ń jẹ́ kí bẹ́ẹ̀dì wọn kọ́ mọ̀ ṣe sùn sí dáadáa fún ọ náà ni. Ìyá àdìjà alámàlà. Ìyá Nàájí Ọ̀yọ́. Gbogbo àwa tá a bá mọ̀ wọ́n a máa jà àmàlà dáadáa.
0: Ọ̀gá ti sọ̀rọ̀ ẹ̀
1: ìyá Ọyọ́ lọ́jà agbárè mú.
0: Àtìyá ò ní ta gbogbo ọmọ rẹ lọ́lọ́run ó wò.
1: Bíbí rẹ
0: ò ṣe fọ owó rọ ẹgbẹ́ wo ẹsì ẹ tún wáwo ńlá fún ó mẹ́lò kí ẹ dúró tó ti wú ni ìwẹ́lẹ̀ ìjọba.
1: Ẹ ṣeun o.
0: We love you.
1: Ẹ lè pè wá lẹ́yìn ètò bẹ́ẹ̀ rí kírísítà bó ṣojú oorun bó ṣojú
0: àwọn. Ẹ má wà lójú oorun o erékeré nu.
1: Tí a bá ti nọ́mbà tẹ lè pè wá sí 0806 218-51-94
0: tó mú lẹ́ẹ̀kan sí
1: 080-62-62-18-51-94
0: tààràtàrà ilé olúwa ló já sí
1: bẹ́ẹ̀ni
0: yes
1: láti béèrè àwọn béèrè kan tàbí méjì tó bá rí yín lójú lórí àmàlà first
0: jágbékọ̀ bẹ́ẹ̀bú
1: 0705-5949 tàbí 0809-7949 plus 234-906
0: bó ṣe pe nọmba jẹ́ kí wọ́n pe nọmba mi fún ẹ lórí bẹ́yẹn kú wọn náà wọ́n yóò lè mú 0805-5708-0084 ya pe jáde kókó sọ́kó kọ́lé òfin pe.
1: Ẹ̀yin lẹ̀ ní last memory.
0: Má da kí sì bọ̀ ọ́ mọ̀ fẹsẹ̀ lé tọ́jú.
1: Ẹ̀ ó sì nà ẹ ló jàrí ẹ káàárọ̀ o.
2: Ẹ káàárọ̀
1: ma.
2: Ẹ káàárọ̀.
0: Káàárọ̀ lè máa mi jèrè.
2: Ẹ káàárọ̀
0: o.
2: Mo kí bàbá wa tó wà ń bẹ̀ yẹn.
0: Bàbá ń jẹ yín o.
2: Ìyá Elizabeth Latoje.
0: That's my baby.
2: Níbo làwọn yẹn ti máa ń rí kọ̀kúkọ̀ sọ́mọ́ ń tọrú nǹkan ti pọ̀? Níbo wọ́n ti máa ń kọ́

pípàdé tẹ tún pàdé mi lórí iṣẹ́ yá ní ọwọ́ àárọ̀ tòní kìí ṣe pé mo fẹ́ bù kọjá jẹnu mi gbà ṣùgbọ́n atọ́kùn ètò yìí gangan mọ́gàjí adébáyọ̀ ti àmíyù kò sí nílé nírú àsìkò kò sí nílé lánàá náà kò sí nílé lénìí náà ẹwọ́n ẹ̀ kí mo sọ wípé ilẹ̀ mọ̀lẹ́bí kan ó di ìyọnu mọ́gàjí náà ló tó bẹ́ẹ̀ àgbà ló tòrò lọ ọba ló tó yin erin fún mọ́gàjí lọ rèé mójútó lèmi ṣe yọ láàárọ̀ tòní

òde wa lemọ lemọ padà sí ìbàdàn mo wa pari gbogbo ẹ sí UI. Gbogbo tí mo sọ ẹ mọ de wẹ́rẹ́wẹ́rẹ́ ó níbi tí mo yà sí o. Àtijẹ́ àti mu tọ́mọ ọmọkùnrin sánná ní kò lélò rọ́ kùtùkùtù.

0: ọ̀rẹ́ mi kan bẹ mọ jẹ n daruko ẹ lori radio báyìí kò kúkú jalè kò dáràn alówó ńlé babatola Nurudeen alówó ńlé babatola
1: yesu ni ba lo
0: sliki ma pa mi na

ẹ káàbọ̀ lọ padà láti ibi tá a ti lọ rèé ṣe ìpolówó. Ọ̀nà fún ọ̀nà ọ̀nà náà ni mọ̀nà káì. Iṣẹ́ yá náà lẹ fi ń ṣe ìgbáládùn lọ́wọ́ lórí 32FM 94.9. Mọ́gàjí Adébáyọ̀ tí àmì yóò sílé ló jẹ́ kẹ́ ẹgbóhùn Abimbọ́lá Lámìdí lórí ètò.

0: yẹn tún gbé yín débẹ̀ èwo ní kí n tó fún yín náà.
1: Bàbá mi akọni àdúgbò lórí oṣù
0: Ìrìnkìrò ẹ̀dà Lambo ni Prof ni a pe title tó níyì.

0: àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
2: To news,
3: to sports and talk.
2: We'll give you all you need to make the best of your day.

PCSLR ẹ ti wọn fi sọ pé nìkan pariwo olóṣèlú kan ìpele méjì lèèyàn tí ń tẹ̀lé olóṣèlú àwọn alátẹ̀lé olóṣèlú ń bẹ ajá olóṣèlú ń bẹ ẹ rí bí mo ṣẹ́nukù níjẹjọ mo ní n ò tí ì pè yín lájá o ajá olóṣèlú làwọn gbọ́ yìí sọ yìí torí tí wọ́n jẹ alátẹ̀lé olóṣèlú tó lódodo lẹ́nu ní máa ti ọ̀gá wọn bẹ́ ká lè ba àjọ gboríyìn bẹ́ẹ̀ bá rí tó kù díẹ̀ káàtó wọn ọlọ́gàá yìí tẹ́lẹ́fẹ́ fún àwa ẹ mọ̀ ti fún wa ẹ jẹ́ ajá wọn lóògùn mi báyìí eléyìí lè mí mọ̀ ní alátẹ̀lé olóṣèlú lóòótọ́ tó ń wá àṣeyọrí ẹgbẹ́ wọn àmọ́ àwọn ajá olóṣèlú ńgbà tó wá ń jẹ́rí ó ti rí pé àǹkárá bí ọ̀pá mẹ́rin mẹ́rin bíi mẹ́ẹ̀ẹ́dógún kan bẹ́lẹ̀ bóòní méjì mẹ́ta ó ṣe bóun lọlé ńbẹ̀ ní ọmọ sánà níṣẹ́ ọmọ ọlọ́wálé ààrẹ mú kì í ṣe èèyàn wá dandan sì kọ́ ni kí n jẹ́ èèyàn yín kí n ṣáàtì jẹ́ èèyàn àwọn aráàlú olùdìbò ní mìíràn òsì lágbára láti dìbò kọjá àbò ẹyọ kan mo lọ sọ́nà mi ẹ mẹ́jẹ ń tẹ̀yìn gbà bó débẹ̀ láàárọ̀ yìí èmi àti tóde ọ̀rẹ́ mi sànúsí ẹ mẹ́jẹ ń tẹ̀yìn wàhálà yìí pọ̀ bó ní wọn gbọdọ̀ mọ́ jí débẹ̀ láàárọ̀ yìí láti lọ ya ojú ọ̀nà bí bá dórí ètò lónìí kí mo fẹ́ wípa rẹ̀ torí kò tiẹ̀ ṣe é yà lánàá ibẹ̀ omi tá a wí jáná yányán ibẹ̀ ń di patá lánàá fóònù mi ò sì tí ì lábúrò débi tí wọ́n yọ jáde nú ojú bóyá àfọgbọ́n kọ́rọ̀ ara mi ẹ̀yin náà wo nǹkan ẹ̀ wò ó kòtò gìrìwò lẹ́ ń wò níyànà panadà yìí jámẹ́jẹ́ lẹ́ ń wò lọ́wọ́ òkè rẹ̀ ń tẹ́ ẹ bá kú ọmọ ẹ lọ yànà bàkó tẹ́ ẹ bá kú ọmọ ẹ lọ ládé gbogbo omi tá a sọ yóò tó ìṣẹ́jú mẹ́ta téèyàn ó fi rìn ṣùgbọ́n pẹ̀lú bójú ọ̀nà ṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí ìfẹ́ ọmọ bó tọ̀ ṣe ló ń mọkọ̀ ó wà tó bí ò bá sí ọkọ̀ kankan wájú rẹ̀ ó lò tó ṣẹ́jú sógún mẹ́ sógún ìṣẹ́jú yóò tó ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sógún ìṣẹ́jú ṣùgbọ́n tó bá jẹ́ pé ó tún ti dí bí ṣe dí bó o bá dé ibẹ̀ kò sí bó o ṣe ló lọ́ọ́ mọ̀rin tó bó o bá lo wákàtí kan sí méjì eré ló sì ń ṣe o ọ̀nà mi àdìó rè é ọ̀nà mi àdìó lẹ̀ ń wò yìí lójú ọ̀nà mi àpáta abẹ́kúta ìbàdàn expressway gbogbo èèyàn ní máa fi ọ̀nà expressway lu wọ́n yan gan ọ̀nà tọ̀dọ̀ tí wàá rèé bò láti fẹ́ lè yan gan torí ọlọ́run ó dáná o àwo ò tí ì bá yín bínú báyìí o níta fẹ́ sọ fún yín náà ni pé ẹ gbìyànjú ẹjẹ́ rí ọwọ́ yín níbi ọ̀nà ikó tó pẹ́lẹ̀pẹ́ jù kó tó di bẹ́ẹ̀ gbọ́ fún gbà fún gbé ń tẹ̀sẹ̀ gbọ́ lẹ́nu wa gangan torí jẹ́ sígbà tẹ́ ẹnìkan wá dìbò fún yín ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ wọlé ẹ̀rọ ṣẹlẹ̀ pé ra ilé yẹn ọlọ́run bí a bá ní ẹ fi ya yín búra jọ́nà lọ ẹ̀ máa fi búra pé gbogbo tá a fẹ́ lẹ́ ṣe fún wa sára àlérí ìbò yín náà rè é ẹ̀wọ̀n ká gbádùn sí kọ́run kì í ní ìsìn ẹ̀ tún wá dìbò fẹ́gbẹ́ yín èmi ò ní sọ jù bá ń lọ lónìí ètò kù tó ń bọ̀ lọ́jọ́ iwájú jésù olúwa wa kí n tó lójú ọjà ẹ bá ń gbé màmá mi wọlé ẹ dákun ẹ jẹ́ ń dá màmá lóhùn ká má dàgbà lágbà jókòó torí àkókò wa ni ibi tá à ń lọ lónìí sì kù wa ò gbọ́dọ̀ pé ní lárùn gún ẹni tí ọ̀yá ni lówó tí ọ̀yá ni láṣọ kò lè pe ní lárùn fílẹ̀.

0: ja gbogbo ile erogba re erogboro ya layegun oleyo ki lo sole ni ayegun oleyo e ri pa ngba awon ebere ona ayegun oleyo ori eto ila tin pariwo a pe ki won sanu we yin joba sanu we sanu we sanu wa o eh inu wa ba dun lojo kan ngba won gbe letter jaran kan de won ni adura wa ti je tewo gba lodo eledu mare o ijoba ti foju anu wo wa lona ayegun oleyo inu wa ba dododo la ba nfo o fayo lai mo pe eh olohun o ibanujo mo ni gbeyin ore wa o abama se ilopolopo nkan mi ngba pe mi pe kin tun ma bo layegun oleyo boni kilo de njo ni o fe si ona yin wa lona wo ni o si boni ati ibade mo ni ro ni are mo ge mo fere ni mba gbera ngba mo dayegun oleyo nti mo mu bo le nwo lojumo maworan yin ma bo loju obo facebook we lo wa 312 fm 949 fe yin e ko la ko papo ketekete le mo roju ona ngba ti wo ti se ona lojo si yangan fun ko be da be be ko to eleyi tori ngba na lohun bibi kan ba ti nwu ko to nwu ke bayi won a ma ko apo won a ko okuta won a fi di nkan won si riri dada ṣugbọn ni sin bayi omi la nyaju ni bi se nyo ko lo ngo sa anu wa ni o opolopo ti wa tun fi lele bayi latari pe won se ona won lowo lowo ah kabiyesi re olohun ona ayegun oleyo le nwo yi o le ti won ni ijoba apapo ni ba won se lowo edu ona bi agbara mo ju agbara lo inti o meke o se so mo fakununu bagbalagba ba se boye ko tun yaju to meke lo ni ngba ti ijoba apinle ba nse nkan ti o si gbori yin lakoko ise je pe gbogbo tawon ijoba apapo gan ni ti e wa wole gan na olohun ba ki lo de awa bi awon ara adugbo ilere kile gbo kile ri lori oro na ayegun oleyo lori opopona yin yi won lo ti su awon se matan inu oko te ri ti mo wa ti mo ti record beyan wo mi ti oni mo se ohun ti o wo mi bo leyin mo be ni e ma eyin ni paro fun yin o ona ye se bi temi ti e le bo le pe je kin wa mo rin bi mo se video emi eyan le bo sori rin be hun tori awon olokada gan won yi wa ki balabala bayi ni be lo na ti won gba ona ma won oloko lowo on gba owo oko mo won lowo lona ayegun oleyo gbogbo mo nigeria ati eyi to je be sun ma won loselu yi lona kan abi keji e sun ma won e ba won se ti jo toro egbe ti nbe loke ti se egbe ijoba apapo e dan se fun alagbon todo wa yi ofe te wa lorun o oku die kin wi eru ni nbo ntohun asi gbodo ma wi tanu wa tori ba ni iko ijoba wa ara wa la nse ona ayegun oleyo yi owo bi ti wu omo o e ma je ntan yin boloyun ba nbe ni adugbo won afi ki won tete gbe ku nbe ko yin o to wo su mesan o koja pe e ja sare ma rush e lo hospital o sumo ko loyun o lo jolohun ba mi pe te ba tete gbe lo e ja so to oro funra wa ona ayegun oleyo le nwo loju mo ma woran yin iwa na ma bo loju opo 32 fm 949 fẹyin ẹ kọ kọ lakọpọ ẹ ri nbẹ bele ba bojumu ẹ dakun ẹ ja ti ewu awọn ti nbẹ ladugbo alopọlopọ ti file re le won ti sa lo ore wa kan bembe ngba mo pe won gafara de wale rapturi agbo wole nda sona adugbo yin bayi eyin le sasa ti ko ta fi wa be ngba na lohun won la won ma ku onle awon laaro monday odiro lejo jima patapata ka won to pada awon ti so ile di travel bi gba teyan lo teyan sise leyin odi ti wa nwa le lo ah kabiyesi olohun be lo polopo won na ti tile won pa ti ati wa ora je lo bo mi beje ma sun bi ibisi rorun die e ja gba awon ara adugbo be laye bi melo kan na je nwo boya won o pe gege bi adehun emi ati won to ba je pona yin ka yin la lo to o e pe e ja gbe ohun yin 09062 odometa 949 07055 odometa 949 egbe ta lo wa nbe lo
1: o ko yin ati bi te tin pe wa
0: e ti wole o eh won loyun e mu yun ko nbe hello o ko yin ati bi e tin pe o ah o na tun re le tin pe yin ayegun oleyo
2: bẹẹni sa
0: wọn lọnà ti da gan o ti yọkululu
2: Kò dá o, tójò bá ti rọ̀ báyìí, àwọn ọmọ wa wọn lè lọ sùn mọ́ o. Tójò bá ti rọ̀, kò sí sùn. Àwa ìyá gan, ibi tójò bá ti ká wa mọ́, ibẹ̀ ládùúró sí, àní lè wọlé. Tó bá jẹ́ pélé, lòjò ká wa mọ́, àní lè bọ́ta, kí wọ́n ṣàánú wa o.
3: Ẹ ṣeun. Ní abà ọ̀dàn gangan ibi tí mo ń gbé o. Ojú ọ̀nà ti ní agbára o tó jẹ́ pé mọ́tò ń bàjẹ́ lójoojúmọ́ ni. Àlè kọjá ń bẹ̀ mọ́ lójoojúmọ́. Ẹjọ́ torí ọlọ́run ẹ bá bẹ ìjọba àpapọ̀ o.
0: Tí
3: wọ́n ṣàánú wa lójú ọ̀nà yìí o. Àwọn tó nílé ńbẹ̀ kan ti ń kó fóònù ilé, wọ́n ti wá ń gbé ìgboro.
0: Bẹ́ẹ̀ni, ẹ ṣeun. Ẹ̀mí ọmọ tẹríba fẹ́mi ẹ má jẹ́ pé ó dára wọn.
4: Ẹ̀lọ́ ẹ kú ètò.
0: Ẹ̀yin lẹ já wọn. Ó kọ yín àti ibi ẹ ti ń pè.
4: Èmi ni Rachori.
0: Haji Gafar.
4: Ẹ ṣeun gbogbo ìgbà.
0: Ẹ ṣeun.
4: Ṣé rí kì í ṣe ọ̀rọ̀ ẹnu, ẹ jẹ́ fẹ́nu ara mi sọ. Tóyìn bá ti kú mi lọ́jọ́ Monday, ó di Friday kí n tó lọlé. Tójò bá ti ẹ̀ tó wá lọ ọjọ́ Friday yẹn gan, àjẹpọ̀ tó di parí.
0: Ó tún dọ̀sẹ̀ tí ń bọ̀ nu.
4: O tún di ijọ́ Sunday àbí ijọ́ Saturday kí tó wálé mi. Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a láti gbé ọkọ̀ lọ sílé, à ń jáde, ẹ múra pẹ́fẹ́ lọ náwó sórí ẹ̀rù.
0: Kábíyèsí Ọlọ́run.
4: Lóòótọ́ ta bá ní àwọn ọ̀nà kan bí àwọn àárín kan wọ́n rò pé bóyó dá a ṣùgbọ́n láti ọwọ́ Ayégún lọ sínú lọ́hùn. Ọ̀nà yẹn pín sí mẹ́ta sí mẹ́rin ni. Ìjọba jọ kán ṣàánú wa ẹgbẹ́ lábẹ́ o.
0: Ẹ ṣeun. O ti wá di iṣẹ́ kásámọ́ ní bẹ̀bẹ̀ kẹ́ ń bo wájú àwọn ta ni àti ta ni. Hello. O kọ yín àti ibi ẹ ti ń pè o.
5: Orúkọ mi ni Àyìndé, mo ń pè láti jáde tóun ní Ayégún rẹ̀ lọ.
0: Ayégún yìí náà tún ni. Ẹ ṣeun.
5: Tó ní ọlọ́kadà ní nítorí òṣìṣẹ́ náà ṣe ń sáko Ayégún lọ. Ọ̀nà Ayégún àwọn ẹni ẹ̀dá gba sọ pé òṣàbò lè gbè mí ṣe ní bó ṣe.
0: Òṣàbò lè gbè mí ṣe ní bó ṣe bá mi.
5: Wọ́n tún wá ẹbí rẹ̀ wá àwọn ẹ̀dá aládùúgbò láti ẹbá kọjá sí Pasísàlẹ̀ Bankọ. Lẹ́sìn máa kàn lọ́sàn ibi ọ̀yà dáríwó lò dáde bóun pàṣẹ ẹ̀wọ̀ bá mi máa bí tó bọ̀.
0: Ẹ ṣeun ojú òní tì yín. Ẹ ṣeun. Kábíyèsí Ọlọ́run ọ̀nà Ayégún ọ̀lẹ́yọ̀. Sẹ́ni tó ń ká mi náà lórí ọ̀rọ̀ ojú ọ̀nà yìí ẹ̀yìn ọ̀mọ́. Méjì ni ọ̀nà tó jẹ́ pé méjèèjì wọ́n jọ ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni tó wá dìjàn gbọ̀ngbà náà lọ́hùn-ún. Àwọn apá kejì ń bínú pé ọ̀nà àwọn ló yẹ kí wọ́n ṣe. Inú àwọn tí bí ìdùnnùpọ̀ náà tàwọn níjọba àpapọ̀ ni wọ́n ṣe. Wọ́n ní lágbájá ló gbé lọ́bẹ̀ tàmàdò ló gbé lọ́bẹ̀. Àwọn tọ̀hún wà máa fòfáyọ̀ ní ìsìn gbèsọ́ tan yín àbí ọ̀tan yín ẹ̀ ló ta ló wà ń bẹ̀. Hello.
6: Ọ̀rọ̀ lẹ́yìn.
0: O kọ yín àti ibi ẹ ti ń pè o. Látàbọ̀ ọ̀dàn. Ẹyin ọ̀dà ẹ dákun ẹ mú yun. Hello. Àwọn ará Ayégún ọ̀lẹ́ yóò mọ̀ bínú tán láàárọ̀ yìí máa ní. Ẹ ti wọlé o. O kọ yín o.
2: Bísí láti ṣe ló ń sọ̀rọ̀ o.
0: Láti bo.
2: Bísí láti ṣe ló ń sọ̀rọ̀ látàbọ̀ ọ̀dàn ni o. Mi ìlẹ́gbẹ́lé mi o. Mi ìlẹ́gbẹ́lé Mọ́rẹ́ǹtì lé ń gboro ni o.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Mọ́rẹ́ǹtì lé ń gboro ni o. Ojú ọ̀nà yẹn Mọ́rẹ́ǹtì lé ń gboro ni ìlẹ́ lọ́lé o.
0: Ẹ mú yun ẹja tún wò
2: yín. Ojú
0: ta ló wà ń bẹ̀. O kọ yín àti ibi ẹ ti ń pè o.
1: Ẹ ti wọlé o.
0: Láti bo.
5: Abọ̀dọ̀.
0: Abọ̀dọ̀ again. Ẹ ṣeun.
5: Abọ̀dọ̀ Ládayégún.
0: Ẹ ṣeun.
5: Ẹ dákun ẹjọ́ ẹ bá wa bẹ̀jọba tí yóò ní ta ẹ̀ ní sùn fún ayé.
0: Àmì.
5: Ẹ wọ́n mú mọ̀lẹ́ jáde mọ́ báyìí kán mọ́ rí lọ́pẹ́ yín ni. Àwa gan ọjọ́ ajọ́kùnrin gan síbẹ̀ darúgbó tán.
0: Ọ̀nà máa ń gbọ̀yàn ni.
5: Ọ̀nà máa ń gbòyàn o. Bébí mi ò yé báyìí sọ̀rọ̀ yìí tíjú bọ́ọ̀tì lọ́pọ̀ débi.
0: Wọn ò fẹ́ jẹ́ ọmọ ṣe ti gbó tó ó sì dùn mí sá ẹ̀ ló ta ló wà ń bẹ̀ o. O kọ yín àti ibi ẹ ti ń pè o.
5: Oluwa lo ni glory ni ba ti aba ojo.
0: Ah baba.
5: Na je gbo ala yi o da o o ti se pa do e so so do ko ja no wa.
0: Ah ah. Ko buru. Eso.
5: Awon na do wa ti ko pa na ti buru wa ta di o gba ni ti ta fe lo mi o.
0: Eya eya eya. Aba nu Olorun pade, aba nu Olorun pade. Se ri gba mu wa to bo adugbo n be ka bi awon eyan be ki lo sele nbe. Nba ta won ara adugbo soro. Eh oro meji meta ti mo gbo lenu won ni pe won ni won sanwo ojo ona fun agba sase to nse bi igba te yan ba san kan ni san die die
6: instrumental
0: and you won ni fun won lowo won ni san die die ni won fun won lowo se won ma se ona ni san die die
6: owo didan
0: sai si ma ba won ara adugbo en ti o ba soro elomi a ma so ni so pe bayi loro ise ri bayi lo se ri sugbon to ju ro sale si dada eleyun lo mu awa ta wa ni ko buru a pe be nso lori eto nitori ko soju wa ati bi an se ba ni so le kan le je we to wa nbe e je gbe eyo kan pere si abi meji kin to bo sagbon bo mi to ro pona ona bi melo kan si kule ta fe lo lori eto mu wa ba asiko pere te toku
7: toku
0: ayo se mo pe awon kankan be ta ma kiyesi a pe kini kan ni follow up follow up ya la bade biti won ti pe wa ni wire and cable won ni ki yoju si awon nbe mo ni mo nbo nbo di ojo tuesday to koja lo yi won ni a ma bo wire and cable mo gbera mo gba be lo o ngba ta de ibe pe kin la ri won ti bere ojo ona won ti se lo ki la wa ri nbe ki la lo wo nbe ene bo fe mu wa ki gbogbo ayo ri bo fe mu wa ke le ba ri pe won ti bere ona wire and cable lo to o won ti bere si la oju san omi koda opolopo won ti won le bana for sale mo le won be won ti wa ka ku o be kia kia won ti wa ka ni wire and cable
6: alafia ti de
0: e ri pe ngba ta boro de bi oro ya yegun leyo nisin awon ti be binu tan won pe wole dada eja o boya won ara wire and cable boya won kan sara pe won ti en ba won sona won ka si fi si waju olohun ki a ma fona ise campaign o
7: ami o
0: e ja ma se lo na ki wo le ba dibo fun wa ni pari e ma je yin o waye nbe o
6: ka pari e
0: eleyun ni o ja jo pari wa ara wa o e je se bere aye gbon le yo ba se re be na re a pari we nu wadun afufayo
6: a se ge
0: gbogbo aye si nsadu a fun won a mo pe won je wa lege ni o
6: lego ba
0: o da na lori oro wa yan kebu laso kon gan lan kan kan wo gba adugbo ori ta faaji ba ke ba kan adugbo po nbe gan
6: ah
0: ayo eja ara won tun wo pe wole lati be
6: awon ara adugbo
0: pe pata de be lojo tuesday ojo ti eje agbadun alaga ijoba bile do ni won wa honorable sheriff ade ojo
6: sheriff
0: nta gbo tele ni pe gomina nbo won fe wa na flag soke pe ona ti bere o sugbon po di ojo na alaga la ri to yoju ojo wa po lojo na lohun esi ma pe mi ntemi iyo ni mi mi erojo
7: abi
0: bo ti ya ho
6: ori lu o
0: wa ya kebule en wo lojo opo facebook yin wa na ma bo ko wa wo ko ri pe se nlo nbe lo ooto se ba ri agbara omi ti won san oju san omi ti won gbe lo yin o ti lo salalugan ni o be ba duro mi ta duro si eri to ti lo daada lo kan lapo to ati lapo osi bi se ba wa nlo bayi ku se ni mori o se ya awo ti yinyin o tori ke se be se bun wa eto wa ni a ka ma be yin na ni pe e ma dawo du e ba pa ye ni
7: mo ki an
0: ayo 09062 odometa 949 070 55 odometa 949 ayo e la fa ni ati pe lati be ka gbon ta won ara adugbo be no wi pe ah bi lo to ni abi ro ni
6: hello hello
7: won ori lo
6: o ti o ti re
0: eyin le lo a wa lo nbi lowo lowo o 090062 odometa 949 070 55 odometa 949 bi sa se n lo lowo ni wire and cable ri yi lojo ona ta so po ti di panpe ku njo si ti mo lo se eto laarin titi gangan
7: be
0: e ma je ntayin gbogbo eyin ara adugbo to ku teyin gbo wa awon ka ma pariwo won ni ko ti e sibi kankan tona ti da to ba je pe lo to lona oda lodo ti na yen pe ani
7: ni e pariwo
0: e ja wo wa be ka wa wo
7: e ni gba ja
0: o lo se lu ko ma wule ma mu yin mo le nkoro e je gbogbo ayo ri na ri won ki won de mo pe en tin be wa ju o ti bona ja fun tin bo leyin e je won mo pe tin awon asoju yin te le koko ni yo se da hello
7: hello mi salawale
0: mama mi ko ni se ni
7: akoto
0: olo ni to
7: e ko ni se ni
0: ami olon
7: bo ki alaja na
8: e seun ya wa
7: ya elizabeth la tojo ni gbogbo ona ni o da
0: ah
7: Ebe ti wa sojo wa na.
0: Awa.
8: Wa
7: ti ri nkan kan se si.
0: Lana gbo royin.
7: Ah, ni go o n baje si ni gbojo ti e tun ti ro yin. O ti di panpe.
0: Mama e ma
7: o n baje si.
0: Won wa ka pe fun yen mo tun dibo.
9: God damn you.
7: Ebi wa le bi won tin ba bo bayi na.
0: E se mami, ati yon ta fe yo. Mama nu won tin ba bo, won tin romance lowo lowo bayi nu.
9: Asumoni.
0: Seri. Benya ba ko ti o ba jo ko ye won ti won se ti o da bi igba ta tun gbori yin fun won ni oje bo lo se luke ba nbe ladugbo yin te leto lowo re to ya ko se ti o se ate ti o so bona bi ba ti da o ti yo kululu wo wa da ona bi seju meta ibi ibere re ni wo wa se video re ba wan oga ti da gbogbo ona be ma loga yin wo
9: oga
0: hello
8: o ko yin ati bi te tin pe
0: hello
10: hello
0: o ko yin o yes sir Mama mi da da nko ni se mi.
10: Nigba ta gbadura ka lo wo kole. Awon tu ko le na. Elo ni owo moto ni ojo lo ni.
0: Ka bi ese Olorun.
10: Ka bi ese won. Awon mi tu ko le ta won le gbe be. Anfani won je ba te fun wa gan na. Awon ta si nda mu e mi ka da mu awon la ndibo fun won.
0: Bene.
10: Ka won la di ara ndibo ni. Ara ara ko ta si ndibo. O ye ko so ara won. Ba fa yin.
0: What is our power?
11: Ona wa yi o ti ko o baje ju
0: aro la lapete ko
11: lapete
0: ngbe bara ye pe mi leyin eto a wa be
11: oda
0: eshun seri akoko re da le ma jiyin se owo omo ti ran se ko to da bayi mo pariwo lori eto ase yori awon oga yan ni eja mo ri eyan aja won gbe ba dodo won te ba lo wi won ran ke le ba gba po beji abo ke to ku nbe ẹni ọlọ́wọ́lẹ́ rẹ̀ mo tó bá dórí ètò kò sí tí èpera rẹ̀ àwa ní ń bú wọn ta lẹ́yìn tí wọn èbú yín báwo lọ́wọ́ ṣẹṣẹ dáadáa tó gbogbo ayé kọ́ ló sọ pé ṣe dáadáa o àwọn kan sọ lápá àbìkan pé kò dáa bá a ṣe ń pariwo pé tá bíọ́lá bá ṣèjọba nàìjíríà dẹ̀rọ̀ gbogbo alágbádùn ọkàn tó ń sọ bá bíọ́lá
9: ọ̀dáa
0: iṣẹ́ wá dìgbà tí tó jẹ́ pé gbogbo ẹni tí ọmọ yìnyín lẹ̀ yìí máa wá
8: àti bí ṣe ti ń pè
0: Ese baba. Lagba Olorun lati jo mejo lo o ko gbogbo oluselu adugbo yin la ma da lori eto hello
8: o ko yin ati bi te tin pe
0: baba
12: oloye smile on bele re do
8: ah baba e seun
12: pe sori ijoba yi ni abandon project abandon road e sori ijoba yi do ti le
0: o bene
12: ti pe ti pe seri te ba da so fun mo ni sin o wa mu aso yen Don tele ti male ti se male ti se male run male kile ko mo yen
0: apani
12: pa aha a mo ki gugu eno soro fun fun jo mo te
0: ese baba ese ati nu kenko sare to bayi mi nbe ni pe lagbara olodun gbogbo adugbo ti won ba tin pe wa si bayi lowo yi lati sin lo bayi digba ta idibo oloselu adugbo yin won leader oloselu gan ladugbo yin atawon tan sejoba lowo lo nbe gbogbo patala ma pariwo won e lo ta lo wa nbe o
8: oko yin ati bi te tin pe
0: hello ya mi
10: eh
0: oko yin ati bi te tin pe o
10: Oluwa
9: da
10: lo
9: komi mo
10: plan ti o mi ejo mo mi ni o ko ba wa
9: kan se si
10: o
9: ati so le ati so ro debe ati so
0: esun sẹ́rí gbogbo àwọn tí wọ́n tún lè ṣáájú wọn tí wọ́n láwọn tó dọ́dọ̀ yín o ẹ jẹ́ dìbò fún lágbájá kì í ṣe èèyàn bẹ́ẹ̀ ẹ jọ yíyàn gangan fúnra rẹ̀ pé kí ni pa rẹ ta rí láti ìgbà tá a ti ń jíyà
9: lọ́wọ́
8: o kò yín àti ibi tẹ ti ń pè wá
0: ẹ mú yín
9: o ti re
0: ẹ ló ta ló wà ń bẹ o ẹ ṣe bàbá
13: ẹ jọ ojú ọ̀nà ni nítorí alẹ́ jọ pẹ̀yẹ mi wá
0: sí wá sí
9: pẹ̀pẹ̀yẹ.
0: Bàbá mà á fi nọ́mbà ta ẹ pè mí lẹ́yìn ètò ẹ gba nọ́mbà mi láìpẹ́ yìí ẹlọ́run o ti rí ẹmu kó bẹ̀. Jẹ́mọ̀ dìgbàdàgbà mi wẹ́rẹ́wẹ́rẹ́ kí n máa rẹ̀ dẹ̀ ìyàwó mi díẹ̀ náà tó nù kò ní nǹkan ṣùgbọ́n kí n tó lọ náà ẹmu yàn ta ló wà ń bẹ̀ ẹlọ́run.
8: O kò yín àti ibi tẹ ti ń pè wá.
0: Ẹ̀lọ́
13: àní ìṣẹ̀lẹ̀ ìjàmàjẹ́ sọ̀jẹ́ àlè jáde tójò bá ti rọ̀ báyìí rẹ kí ìjọba bá wa wò ó ẹjọ́ o.
0: Àpẹtẹ again. Ẹ ṣeun.
14: Àpẹtẹ.
8: Hello.
13: Hello.
0: O kọ yín àti ibi ẹ ti ń pè o.
13: Ẹ kú ètò ọ̀rọ̀
8: bá wà tó
13: ẹ má gbàgbé mi.
0: Ta ni?
14: Wọ́n ni ẹ má gbàgbé àwọn.
8: Wọ́n á rántí ó kọ wọn.
0: Ilé ẹ̀kọ́ kan bẹ ní òkè Adúbà ló kan jábọ̀ kí lọ ṣẹlẹ̀ ńbẹ̀.
9: A sọ̀rọ̀ nípa ilé ẹ̀kọ́ Abiola Jacob tó wà ní agbègbè òkè Adó. Tẹ́ bá wọnú ipò tí ilé ẹ̀kọ́ yìí wà, ó lágbára débi tó ṣe pé ibi tí a kó àwọn ọmọ kéékèèké sí tọmọ kéékèèké wà nù skul yẹn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá a dẹ̀ ṣe kọ̀ǹga lẹ̀ báyìí. Kọ̀ǹga yẹn ò ní ìdórí kò ní nǹkan kan lórí tọmọ bá ṣèṣì bọ̀ sínú ẹ̀ kí la fẹ́ sọ.
0: Ilé ẹ̀kọ́ bulẹ̀ pé
9: Abiola Jacob.
0: Sẹ́rí nígbà tí àwọn òbí tí wọ́n pè mí fún ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ yìí pè mí níbo ní ọba ìlú kan ìwọ lọ́ọ́ lọ bẹ̀rùn torí ìwọ ń gbé àdúgbò òkè Adó so ó yà lọ bẹ̀rùn n tó mú bọ̀ rí o gbogbo ọmọ nàìjíríà mọ̀ olójú òpó facebook yín signboard school lẹ́ ń wò yín
9: signboard school
0: lẹ́ ń wò olójú òpó facebook yín Abiola Jacob lẹ́ ń wò ẹ wà á rí kan gangan ó léwu ẹ̀yin aláṣẹ ilé ẹ̀kọ́ yìí ẹ̀yin tẹ̀ ń ṣe pàdé òbí àti olùkọ́ tẹ́lẹ̀ ṣe pta ẹ̀yin lẹ̀ mójútó ilé ẹ̀kọ́ ó yẹ kí ẹ mójútó ilé náà o ẹ lọ bá kankan lórí kanga ohun rèé lẹ̀ wò kanga lẹ̀ ń wò lójú òpó facebook yìí kanga lẹ̀ ń wò yìí bí kanga ṣe wà ẹwọ́ yí ọmọ ẹgbẹ̀ lẹ́gbẹ̀ tí ń bẹ ilé ẹ̀kọ́ ọ̀hún ó léwu láti wà báyìí kó tó di ọjọ́ mẹ́jọ tá a wà sórí ètò ẹ̀ dákun ẹ bá wà nǹkan ṣe sí ayò àbọ̀rò ó sì kan gbogbo ilé lára tẹ́ ẹ bá ti ṣe ajábọ̀ rẹ̀ pẹ́ ti ṣe bẹ́ẹ̀ bá sì ṣe náà a tún parí
8: ọjọ́ mẹ́jọ
0: torí dandan ni ká jábọ̀ lórí ẹ̀ wọ́n ṣe o wọn ò ṣe o ilé ẹ̀kọ́ kí lẹ pẹ́ dákọ̀ rẹ̀
9: Abiola Jacob basics 2 tó wà ní òkè Adó
0: tó kọjú sí mọ́ṣáláṣí Amadé àǹkọ́ni
9: Amadé àwọn
0: odò ló làwọn láàrin
9: odò ògùn pa ń làwọn báyìí
0: ni gbogbo ayé ò ti mọ bẹ̀bá hàn ẹ dákọ̀ ẹ bá wà nǹkan ṣe sí o wọ́n ní headmaster ń bẹ̀ hàn
9: headmaster
0: wọ́n ní head visa wọ́n ní gbogbo wa ẹ̀dì
8: wọ́n ní gbogbo
0: ẹ̀ wọ́n ní sáma pta
8: gbogbo wa láti gbogbo
0: rẹ̀ ẹ̀dì làwọn náà gbogbo ẹ̀dì ilé ẹ̀kọ́ yìí Abiola Jacobs ẹ bá mi wà nǹkan ṣe sọ̀rọ̀ ìlérò kó tó di ọjọ́ mẹ́jọ ká mọ̀ fún rere yín pétọ̀ ìtẹ́ ẹ bá fi kàga yìí ṣe kó mọ̀ jẹ́ bá bí yín léèrè o
9: kó má ṣe kókó ẹ̀mí ń bẹ́ẹ̀
0: ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní àárín gbogbo ìbàdàn mayín arákùnrin kan ṣe àìsí ó ń bẹnu ilé lọ́wọ́ àwọn èèyàn sì ń dárò wọ́n wẹ òkú rẹ̀ kí wọ́n lè bá ṣe yẹ kẹyìn fún wọ́n sì ká bàbá kan mọ́bi tó ti ń gbáyàwó rẹ̀ ń ta abá lẹ́yìn ilé
9: ìjọ
0: tí wọ́n ń wẹ òkú lọ́wọ́ gangan òkú ọkọ bàbá sì mú ìyàwó mọ́lẹ̀ lẹ́yìn ilé ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ iṣẹ́ lọ lọ́wọ́ lórí ẹ̀ gbogbo ọmọ nàìjíríà ni ọgbọ́n tá a jọ fi kẹ́kọ̀ọ́ irú olú bí èèyàn báwọn yẹ láwùjọ wa o ètò bírú ẹ̀ yọ sọ fún wa
9: a sọ
0: ẹ̀dágbére ẹja rele.
8: Ọlábísí Ọládó òyìnbó ló ń sọ pé pàdé wa tún di lọ́sẹ̀ tó ń bọ̀ ńgbà tá a máa mú tuntun wá ṣe ti gbọ̀yìn ẹ ṣe tẹ̀ ń gbọ̀ wá.
9: Ìṣọ̀lá Adéwálé Ọlá ọmọfu Ṣọlá àfiyèsí ọba ìlú kan mo ní ire látún pàdé tó bá di lọ́jọ́ mẹ́jọ ó dàbọ̀.
0: Ṣé ọba ìdíjọ́ mẹ́jọ tẹ́ ẹ bá pè fún gbogbo tẹ fẹ́ pè mí fún pátápátá ẹ má gbàgbé o ọdún àmàlà táwa máa ṣe lọ́dọ̀ ọdún tó ti kò lọ́dún yìí
9: o
0: àmàlà dé ti kò ọgọ́sì 29 ni ẹgbẹ̀rún mẹ́ta péré gbogbo tó dáa nínú ẹran tó fi jẹ ká ẹjẹ́ àjọ pàdé ńjọ́ náà lọ́hùn-ún ẹ pé nọ́mbà mi fún tíkẹ́ẹ̀tì yìí ó ti wà ń lẹ̀ o ẹgbẹ̀rún mẹ́ta ni àwọn kan máa ṣàánú wa láwọn fẹ́ ṣe oúnjẹ fún àwọn èèyàn ṣùgbọ́n táwọn bá dáná lé wọn a máa lẹ́bọ làwọn ń ṣe gbogbo ara tíkẹ́ẹ̀tì fún èèyàn bíi 30 kò wá rí bádùn àrí ọgbà bí òní gbà àmàlà tíkẹ́ẹ̀tì ń bẹ máa bẹ kẹ̀búyẹ̀ rí bóyá nìkẹ́ni tiẹ̀ wàá ṣe àwọn àbúfẹ́ máa rẹ ọjẹ́ àbí ọ̀rọ̀ ọ̀nà àdúgbò yín nọ́mbà tẹ́pẹ̀ náà rèé o 08085 96 97 99 08085 Happy birthday to you. Long life and prosperity. Opodu lo se laye laye ati laye dera o. Oni gangan lodo bi le san mi orire idowu. Ore wa ni ajo seto ngbogbo igba ni. Baba ya ma duro ti wa po. Baba e se ku aduro ti mi o. Igba odun odun kan ni o. Be oni gangan lodo bi omo mi wali u lai okiki ola atada.
9: Inshallah
0: ma mi daada
9: iyawo temi na iyawo fowo
0: inshallah. Lagbara Olorun igba odun odun kan ni o. Okiki ola oni ku ni kekere o si ni dagba were o Jesu Oluwa ti ti ojo mejo Olawale Adamu loko mi omo ni yo bebi aya koko na ki oko yawo mi tin ba nbe nle made wa tayo tayo ni o je o
15: da

Ago méjìlá ti lù láti ìkànnì 32FM 94.9 ẹ̀ka san. Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ là mú tọ̀yìn wá ṣáájú ẹgbàwọ̀n kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àwọn ọ̀dọ́ lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà ló ti fún alákòóso Umahi ní gbèdéke ọjọ́ méje láti kọ̀wé forí àpèrè ọ̀hún sílẹ̀. Olùkọ́ torí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé nípínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ kó di mímọ̀ wípé nínú ẹ̀rù òun náà làwọn sì wà. Nílẹ̀ òkèèrè ilẹ̀ Amẹ́ríkà ló ti buwọ́lu bílíọ̀nù méjì dọ́là owó ilẹ̀ òkèèrè ó dín ẹ̀sún mẹ́rin gẹ́gẹ́ bí owó ríra ohun èlò ìjagun sórílẹ̀-èdè Saudi Arabia. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ olúbíńpẹ́ Fatoye ló ní ìròyìn yín. Agbẹ́ríjọpọ̀ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ lápá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà òun ló ti pe ìpè kan tí wọ́n sì fi léde wípé ní mọ̀nà wà òun náà ni kí ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ ọ́ṣẹ́ lórílẹ̀-èdè yìí yan Sẹ́nítọ̀ Dave Umahi òun náà ni kó kọ̀wé kó fipò rẹ̀ sílẹ̀ látàrí ìròyìn ikú kan tí wọ́n ní ó pa ẹni ọdún 26 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mary Abila gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe jẹ́ kó di mímọ̀ wípé òkú omidan bìnrin ọ̀hún Mary Abila òun náà ni wọ́n bá iyùn nínú ilégbé kan tó jẹ́ ti aládàáni èyí tó jẹ́ ti alákòóso ọ̀hún tó wà ní agbègbè kan tí wọ́n ń pè ní Ùbúrò nípínlẹ̀ Ẹ̀bọ̀yìn ní ọjọ́ Sátidé tí í ṣe ọjọ́ 27 oṣù kẹfà ọdún tá a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tí ààrẹ gbogbogbò fún àwọn igun ẹgbẹ́ ọ̀dọ́ ọ̀hún tó fi léde èèyàn Comrade Isa Abubakar ó jẹ́ kó di mímọ̀ wípé igun ọ̀hún òun náà ló tún pè wípé kí Umahi òun náà ni kó rọra yẹ̀bana látàrí àti lè jẹ́ kí iṣẹ́ ìwádìí èyí tí wọ́n ń ṣe lọ́wọ́ kó bá a lè dúró kó sì múlẹ̀ níbàámu àti ṣèwádìí lórí ikú èyí tó ṣekú pa Abila. Àwọn ogun ọ̀hún ló ti wá bẹ̀rẹ̀ sí ní dúkokò lájà wípé bí ìbéèrè àwọn bó bá kùnà láti jẹ́ mímúṣẹ òun náà ni àwọn ogun lé ìwọ́de jákè jádò lẹ̀ yìí gẹ́gẹ́ bí eléyìí tí wọ́n fi ń sọ̀rọ̀ wípé láàrin gbèdéke ọjọ́ méje òun náà ni kí ìbéèrè àwọn kò fi máa múlẹ̀ ní mọ̀nàwá tí wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà láti tàkútú àwọn ìbéèrè tó dógbin ìyùn sí alákòóso Umahi bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ni kí wọ́n ṣe ìwádìí eléyìí tí kò ní lẹ́jàmbákàn nínú láti ṣe ìwádìí lórí ikú tó pa omidanbìnrin ọ̀hún. Ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé ikú èyí tó pa omidan Abila òun náà ni wọ́n tọ́ka sí gẹ́gẹ́ bí eléyìí tó ní ìrùjú lójú tó ń ti kùrukùru bó ti bojú ọjọ́ tí wọ́n sì ṣàlàyé ọ̀rọ̀ wípé pa

0: bí ọpẹ ò ní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kò pọ kẹ ó pọ
1: ó ṣe ọlọrun mi ó pọ ó pọ ó pọ
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. Kò ṣe bẹ́ẹ̀ tó wù kó ní lárí àyè ló gba gbọ̀rọ̀ tiwa tá a fi fà kálẹ̀ ilẹ̀ ti gbé lábòrúkú wa la fi tẹ́ẹ̀rẹ́ káwájú olóko isu nìkan kíyàn àgbàdo nìkan kọ́ nìyàn gan. Ọwọ́ bá mi ẹ̀dùnmàrè ló forí ẹwà fákù kọ́ wà. Filé hàn mí fọ̀nà mí ibi tí onílé bá fọ̀nà sí lálejò ń tọ̀ ẹ̀ káàárọ̀ o. Ẹ káàsán ẹ kálẹ̀ o. Ìgbà tí èèyàn bá jóun náà ni àárọ̀ èèyàn. Bí mo bá ní ẹ káàárọ̀ tí mo ní ẹ káàsán tí mo tún ní ẹ kálẹ̀. Wọ́n ò lọ àwọn mi mo sì máa tí mò ń sọ. Ètò orí káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ kàn ní ta titun FM. Ó kúrò ní lẹ́rù ẹlẹ́kùnjẹkùn tẹ́wàádé tó géètì ìbàdàn tẹ́ ẹ̀ ní gbọ́ mọ́. Èmi ni Kúnlé Fáníyì Ifá láti fi kọ̀ǹpútà dáfá. Ifá mi mọ́ fi àjẹmí adẹ́dàjẹ ń lọ kí n tó sara. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní láti máa gbọ́ wa náà torí pé tí ò bá sí òun gbọ́ òun yóò já mọ́ nkankan. Nítorí ọ̀yà la fi dé ẹ̀sùn nítorí yín lọ́lọ́run fi ṣẹ̀dá wa nítorí wa lọ́lọ́run fi ṣẹ̀dá yín. Ẹ máa lọ sórí ìtàkùn ayélujára Facebook, ẹ máa lọ sí YouTube, ẹ máa lọ sí Instagram. Ẹ ṣe àwárí 32FM949 fẹ̀yìn ẹ̀. Gbogbo àwọn àwílé yín pátápátá pátá ẹ máa fi ṣọwọ́ síbẹ̀. Tó bá tó àkókò aláǹfààní láti mú ka. Ó yá o ẹ jí ń bẹ̀rẹ̀ báyìí ìbéèrè tí ẹyin tẹ wà lórí ìtàkùn ayélujára. Mo nígbà wípé ẹni tó jẹ́bù lórí ìtàkùn ayélujára wọ́n ti rí káàdì pé wọ́n tí wọ́n bá ti rí kí n tó kù láfẹ́ wọn ó rè ẹ mo sì nígbà pé wọ́n ti rí tí wọ́n bá ti rí kí wọ́n jẹ́ kí n mọ̀. Ìtàn wa ṣe tó dùn mọ́ mi nínú ni wípé nígbà tá a kúrò lórí ètò tán wọn ò ní àǹfààní àti rí bí wọ́n ṣe fi nọ́mbà wọn síbẹ̀. Wọ́n wá screenshot bí wọ́n ṣe fi síbẹ̀ wọ́n wá send ẹ̀ sí mi ní WhatsApp. Ètò rẹ̀ ni mo lè fi fìdí rẹ̀ múlẹ̀ wípé òótọ́ ni wípé wọ́n ṣe ká tó kù láfẹ́fẹ́. Ẹnikẹ́ni èèyàn kéèyàn bẹ́ẹ̀ náà tá ẹ bá dá ìbéèrè lórí ìtàkùn ayélujára tẹ bá fi síbẹ̀ ká tó kù láfẹ́ tí ń bá rí yóò dá kẹ́yìn náà kẹ ẹ ṣe báhun ẹlẹ́sùn ṣọ́ọ̀tì ẹ̀ máa wá yẹ̀ wò màá sì fìdí rẹ̀ múlẹ̀. Ìbéèrè tí ẹ dàn lórí ìtàkùn ayélujára lélẹ́yìí o ẹ máa gbọ́ ẹ parí òwe ni ẹ tún wá sọ̀túnmọ̀ nǹkan kan ṣùgbọ́n tẹ bá parí ẹ tẹ sọ̀túnmọ̀ rẹ ó ṣeé ṣe kí n wò ó pé ẹni tó ṣe bí àtẹ́ta ní kí sàngó pa ẹni tí ò ṣe nǹkan kan kọ́ ká wò ó pé ẹ ti jèrè ẹ̀bùn. Yorùbá bọ̀ wọ́n ni pé igi tó pẹ̀tùn ló dùn ún ṣe kínni igi tó pẹ̀tùn ló tún ṣe nǹkan kan. Igi tó pẹ̀tùn ló dùn ṣe nǹkan kankan kẹ́ ṣe nǹkan kan bí ká ní pé ọ̀bẹ tí ò léèkù ló dùn ìṣápá. Yorùbá tún wọ́n ní pé igi tó pẹ̀tùn ló dùn ṣe kínni kí wọ́n á ní pé igi pẹ̀tùn kí ló túmọ̀ sí tígi bá pẹ̀tùn tó bá pẹ̀tùn àbí tó bá pẹ̀tùn kí ni ó túmọ̀ sí.

0: orisirisi ibeere ati orisirisi idahun ti wa lori itakun ayelujara ẹyin ni ẹ ma lọ sori itakun ayelujara facebook ẹ ṣàwárí 32fm 949 fẹyin ẹ ẹ ma fi ibeere yin sọwọ síbẹ igi tó pẹtùn bí igi bá pẹtùn kí ni ìtumọ rẹ igi tó pẹtùn ọyẹ parí ẹ mo ti mú bí gẹgẹ bí fún ọ pé gẹgẹ bí àpẹẹrẹ pé igi tó pẹtùn ẹ kí ni igi tó pẹtùn kí ló dùn ún ṣe kí ni gan dùn ún ṣe bíi kí wọn ní pé ọbẹ tí ò lékùn ló dùn ìṣápá ọyá ẹyin ara lé kí náà kàn yín ọgbàgbàgbà ní kan lọrọ ó ti tó àkókò bá ẹ tó jẹ wípé ẹyin náà ẹ dá sí ẹ sì mú béèrè ẹ mú béèrè ẹ mú béèrè ẹ mú béèrè ẹ mú béèrè ẹ 07055009490 ẹjìn wá ẹlò ta ló wà ń bẹ ẹ kàsán. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè.
1: Bàbá Ifá.
0: Báà mi wà nílé o.
1: Kò ní rẹ̀ yín o.
0: Àṣẹ.
1: Ẹni tẹnu gbó bí ẹ wọ̀.
0: Àmì àtẹ̀yìn náà.
1: Ẹni kú ọ̀nà bí èsí.
0: Àmì àṣẹ.
1: Ọmọ yín.
0: Murphy.
1: Murphy ni o.
0: Ọya ẹ mú nọmba. Nọmba tiri.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Number three. Ọya o. So ti ya.
1: Bẹ́ẹ̀ ni sá.
0: Ọya àìkọ́ wọrí ẹjọ.
1: Àìkọ́ wọrí ẹjọ. Ìṣòro ìṣòro pa náà.
0: Ọ̀pọ̀ lésù fi ọ̀pọ̀ lésù ya jáko.
1: Ọ̀pọ̀ lésù ya jáko.
0: Ẹ.
1: Ọ̀pọ̀ lésù fi ọ̀rọ̀ mi mọ̀ ya o. Ìkan tó kù fún.
0: Ah, mi lẹ bọ́ síbi kan tó kù láì ṣe pé gbà yẹn.
1: Ọjọ́ àbálòbí dígbó.
0: Ẹ ṣeun. Ẹ mọ̀ pé ìbéèrè tí mo béèrè ni pé àìkọ́ wò rí ẹjọ́ tẹ̀yìn parí rẹ̀ hun. Tí mo bá ní pé ọ̀pọ̀ lè sún fi ya jáko, ó túmọ̀ sí pé àìkọ́ wò rí ẹjọ́ ni kò fi pa wọ́n náà ni. Èrò ti lógún ló mú ẹsùn fi ya jáko. Ìbéèrè àkọ́kọ́ tí mo béèrè lọ́wọ́ yín, òun ló jẹ́ ìdáhùn ẹlẹ́ẹ̀kejì. Àpátán rẹ̀ ló jẹ́ ìdáhùn ẹlẹ́ẹ̀kejì pé ọ̀pọ̀ lè tún fi ń ya jáko ṣe wá mọ̀ yín pé àìkọ́ òrí ẹjọ́ ni kò fi ń pa wọ́n bó ṣe òwe míì tún máa ń jẹ́ ìparí òwe míì a sì lè mú òwe míì kó jẹ́ pé ìparí míì tó ó lè dúró gẹ́gẹ́ bí ẹyọ kan tẹ́pẹ́ yẹn tún lè dá sí méjì. Ẹ kàsán bá mi.
1: Ìfọ̀nà.
0: Ẹ ṣeun.
1: Ẹ pé tù. Kọ́lá tó pè ní ajúmọ̀ kọ́lá. Ìbéèrè kẹfà.
0: Ọya o, ojú òní ríná lára aṣọ.
1: Kọ́ mọ̀ pa.
0: Ọ̀wọ́n omi.
1: Ó ní ní dèsùn.
0: Lọ mú ní dèsùn. Bí ọ̀bá tẹ̀ tí bí ọ̀wọ́. Aya bíbí ọba tẹ tí bí ò wọ. Kò pa kaso bá mi bíbí ọba tẹ bíbí ọwọ ẹni tá a bá ń wájú tó bàbá fún ni ṣùgbọ́n tí bíbá ti tẹ kí wá ni ọdún mélòó wọn fi jù mí lọ ìgbà yẹn wá ń kọ́ ìgbà tí wọ́n wá dépọ̀ wọn ń fẹ́ ya mi wọlé ọkọ̀ ńkọ́ ni kí wá ni. Ẹ kàsán. Ẹ ti wọlé. Ẹ kàsán. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè.
2: Ìfọ́nlá.
0: Mọ́ mi mọ̀ jáyé o.
2: Kò ní dáàmù.
0: Àmì àtẹ̀yìn náà.
2: Èso nfọ̀.
0: Ẹ̀ṣọ́.
2: Àwọn kò dé lọ. Àbí àrẹ ọgbà bá mi ń kọ́.
0: Bá mi wà lálàáfi ara.
2: Lọ́yẹ àdílé pa akọ́dédé dáṣọ́lá.
0: Ìbéèrè keje. Ọya o, ọ̀rọ̀ ọdún gbọ̀rọ̀.
2: Máa bá fẹ́ láàárọ̀ yọ yọ lálẹ́.
0: Ẹtí tó gbà lọ.
2: Oní ìgbàbọ̀.
0: Oní ìgbàbọ̀ kọ́ o.
2: Esi to gba lo ni nsabo.
0: Ah, boya be yin se ma sinu. Ejin ko lori e. Enu olofa, enu olofa, e ma be ma gbo. Enu olofa.
2: Enu olofa lati gbo mota.
0: Lati gbo mota.
2: Eh.
0: Eti to gba lo, o se se ko ma gba bo ma.
2: Oye, o si aye gba bo.
0: E o ye ko gba bo, bi gba ta ba nsoro kan nisin. Biba ta ba nsoro kan ni te pe a ti soro won o boya mo ti ba le je nkan kan mo wa tun lo tun oro mi so pare ah n to wa so yi en ti to gba lo o se se ko ma gba bo awon to ti gbo n to so nisin won o ni mo yi pe o ti tun wa ara re se leyin o si wa se bayi
2: se won wa to gba daun
0: e fe gba ni mo mi
2: mo fe o ti se je n mo fe ko se je n
0: e pa o yen tun pare e fun mi e pe fun amo mi ẹ pẹ fún wa ah n tó tó bá gbà lọ ṣe ṣe kó mọ̀ gbà bọ̀ mọ̀ ìwọ tó ti ṣe léyìí bígbà téèyàn fi ọ̀rọ̀ kan tó kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ kan tó ti wá ó fẹ́ yíyan ni o àmì ò máa ṣe kí ni lórí ìtàkùn ayélujára wọn ò fẹ́ yin èèyàn kan kí àwọn èèyàn lè bá wa farabalẹ̀ gbọ́rọ̀ wọn wàá kọ́kọ́ bu ẹni náà síwájú àmì ìsìlẹ̀ má gbọ́n tí wọ́n sọ tán ibi tí wọ́n ti bú yan ni wọ́n ra gé mọ́ wọn lẹ́nu pé ẹ ṣe lọ gbọ́ yòókù tán àwọn tó wá gbọ́ àbọn wọn ò ní mọ̀ wípé ó ti sọ̀rọ̀ tó fi yẹn ni lẹ́pẹ́ ẹtí tó gbà lọ ṣeéṣe kó mọ̀ gbà bọ̀ mọ̀ kó wáyé kó kọ́kọ́ ṣe ìyún ní tó yẹ kó kọ́kọ́ ṣe tẹ́lẹ̀ ló wá ń ṣe lẹ́yìn ó fi kẹ̀kẹ́ síwájú ẹ̀sìn ẹ kàsán wọn fẹ́ títẹ̀ ẹ kàsán ẹ̀sùn bá mi wà dáadáa.
2: Ìbéèrè karùn-ún.
0: Ọyá mímí àbíbo.
3: Mo gbọ́ wà tó ní.
0: Àká ò gba ẹṣin.
3: Ẹṣin tí
0: o. Wọ́n gbọ́.
3: Àká ò gba ẹṣin. Ẹbí tí o pè rà.
0: Ẹyá àbíbo lẹ̀ ń gbé mi lọ. Bébí bí
3: jọ. Ọmọ bọ̀ tí ó ti tapá ni lórí ẹjọ́ fún wa.
0: Àká ò gba ẹṣin. Báluwe ọgbà ọkọ̀. Ọkọ̀ tí wọ́n sọ kìí ṣe ọkọ̀ wíwà táwọn ọkọ̀ ojú omi ni o. Ọkọ̀ ojú omi. Nítorí tí wọ́n bá ní pé ọkọ̀ tí à ń wá nǹkan kan ni. Ìgbà táwọn bá mi ń pòwe ọkọ̀ èèbó tí dèngbà. Bẹ́ẹ̀ lè ṣe wá gbé ọkọ̀ ojú omi sí Báluwe. Ẹ kó máa lọ lórí rẹ̀. Ẹ kàsán.
4: Ẹ kàsán. Ọba mi kọ.
0: Wọ́n wà dáadáa.
4: Orúkọ tí lẹ́nu ìjọba tá a lè fi ọkọ̀ sọ́lọ̀ èkì ayàlẹ̀.
0: Number one. Ojú tó ríbi tí ò fọ́.
4: Ìdúdé.
0: Ìrànín dédé.
4: Ire ní dúdé.
0: Ohun tó júrí tí ò rí mọ́.
4: Kìí sàìmọ̀ ojú.
0: Bá a ṣe ń wòran.
4: Lẹ́lẹ́wò wá.
0: Bá a ṣe ń wòran nìran wo ni. Ẹ fún mi nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yín.
4: 9324.
0: Ẹ ṣeun. Ẹ rí i pé kò sí kátẹ́ nínú àwọn ìbéèrè tá à ń béèrè ẹni tó bá ti gbà láìsí àní-àní á fún. Àti pé èyí tẹ wà ń lé gan. Ẹ mọ̀ jù wá lọ. Àwa kan láǹfààní láti wà ń bí ni. Damsung ẹ ṣe. Mo béèrè pé igi tó pẹ̀tùn. Lódùn ṣe kíni ẹ parí òwe. Kí wá ní tí wọ́n wá ní pé igi kan pẹ̀tùn. Kí ló túmọ̀ sí? Ọmọ èèyàn ti wà lórí ìtàkùn ayélujára. Inú mi ti ẹ̀dùn báwọn èèyàn ṣe ń fi ìbéèrè wọn bí wọ́n ṣe ń fi sọ. Ẹ kàsán. Orúkọ yín àti tẹ́tí pé.
5: Àti ọmọ akin láti dùn.
0: Akin ọmọ akin láti ìdó. Ẹ ṣeun o. Ẹ mọ nọmba.
5: Ìbéèrè kẹwàá.
0: Ẹ máa gbọ́ dáadáa o. Yorùbá ni pé ojú tó bá ti rí òkun ó ti rí bàbá omi. Èyí tó bá rí gẹ̀lẹ́dẹ̀ ń kọ́.
5: Ó ti dópin ẹran.
0: Ọyẹ́ ni yóò kìlọ̀ fónítòbí.
5: Arọ̀fọ̀ ni ó kìlọ̀ fún.
0: Ah,
5: ìyẹ́mi mọ́.
0: Ah, yo ye yin. Eh, ni bade bi ko ye yin mo. Yo ye yin.
5: Eh, mi ami, o pata so.
0: Ah, eshe, yo bo ni pe, oye ni yo kilo foni tobi, ere o ki odan, ni yo kilo fala ro bali aso.
5: Ah, ode mo ko, ta pa mi ni ni.
0: Ah, e ma bine, e ma bine, e ma bine, e ma bine, e ma bine. Eshe, eshe. Ah, iti no me fi mandu ni yu pe, ah, awan ton pe, mo wule wa, le yin pe kasa jebon, kasa jebon. Sugbe ko ta fi nkora wa ina ni a ni dagba ma kin ma rin ogbon si file nikan se bugbe ibi to gbon ba ya ko si ibi to gbon le sun si e ka san e ka san
6: e ka san
0: oruko yin ati ibi te tin pe
6: oruko mi ni
0: peje kainde lati agbaje
6: Eni.
0: Oya o.
6: Ibere keta.
0: Ibere keta. Mo ti mu. Oya mumi.
6: Ibere keji.
0: Ibere keji, ibere keji, ibere keji. Oya ma gba o. Ona to jin.
6: Ona to jin.
0: Be. Oya. Ona toji. Kinso. Ona toji. Yo bo ni pe o ni bi to ya sin. Tan ah ona kan jin o. Bi ona kan se jin. O sumo bi kan. Ibi te yin o le jina sibe. Ona to si jin si elomi. O sumo yin ona toji. O ni bi to ya sin. Eshun. Eshun. O fe papo mo we kan na pe ona jinjin ona tojin o yato si ona jinjin ona jinjin o yato si ona tojin e jin so le fun yin ona jinjin ko ni mo ni gba ororo pe ona e wa jin gan ibi ti mo lo jin e wa lo gba ibi ti o da ntori re ona yena bo se tell bo se jina le gba e ni tori wa lo re pe fe se na te pe ibi ti o wa tun da le tun wa gba e ka san oru kan ya ti tin pe
7: ile ko ye mo kan
0: e sun ma
7: e fun mi ni ibere ke wa
0: ibere ke wa ibere ke wa won ti mu won ti mu
7: won ti mu
0: Ibere kesan ko. Ibere kesan, ibere kesan, ibere kesan, ibere kesan. Oya ibere kesan lele yo. E ma gbo. Agbe oni rokoroko.
7: Agbe ko ni rokoroko ko mo ja ewe kan si.
0: Ko mo de ewe kan si esin mo mi. E wa gbe le yo. Agbe tori ewe da igi si.
7: Agbe ko mi ewe da igi. Agbe ko tori ewe da igi ti nitori o
0: nitori oji ke se be agbe tori ewe da igi si o le eso ni igi je
7: ori eso
0: ola ola eso o ni igi je nitori lara re nitori nitori lara re en be ni te ba ri agbe to ba da ewe to ba da igi kan si nisin eso nbe lara gi ni etu bo wa ni eso gan ewe re gan eso na ni
7: o dan
0: esun e pe fun wa esun e pe fun wa e fi number 4 to pa e fi won ti lo awon ni won gba ti iko yi lekan e ji ki mu ke a to ma lo lori eto yi but le ma gba ipe si sugbon e ji ki fi akoko eso fun wa wi pe Amala first eyi ta man se ayejo jo amala ta man se gbugbe ti lanfan lati ma gbo mi kaakiri agbaye Ibadan Lawa 92 94.9 Tattoo FM 94.9 Laughter House Lawa ni Premier Hill lori oke tente Premier ni Mokola ni Igboro Ibadan sugbon kaakiri agbaye le ngbo wa a man se ayejo jo amala lododun amala first ni a npe todun itun ti ko on the 29 August 29 ona ni yo waye ojo Saturday ni o bosin tickets de ti jade ₦3,000 3,000 naira ko buruko baje te n ba wo wi pe e fe wa lojo yen ti e si ni badan ele pe number mi ma ma ba yin je ma send owo ade ma ba yin ja ticket yen sile te ba tin de a ma fi le yin ni owo eyin na ba wo pe lori to ta nse yi lowe lowe e ta fin fun awon eyan card na e tun fe ka fun awon eyan na ni ticket eyin na le ra fe eyan meje le ra fe eyan meta an tun ba ti gba ibere wa a ah lagbaja lagbaja lo ni ka ba han fun yin o any ticket yo itori pe win lori lowe lowe o e bayin e ki won won si kin be n se le e bi oni pa yin e n te tin fun wa na e wa ni di atoro je e le ra fe eyan ko se n te le ra fun e send owo aja ticket yen sile a si koruko yin sin eyan me le yin na fe ra fun kaspi minu awon eyan dun bi a be na se n jebun ka yin tun je lati ara tin na e pe number mi ti ma pe tin ba ti fe kuro ni ori eto e pe e pe e pe e se gan e se gan on the 29 ni 29 of August ona ni amala fest odun yo waye ibi ta ti je amala gbugbo na pelu awon orisirisi obe eh ke tun wa si yen nikan pa tun ma jamala te ba ti wa wa gan form tun wa nle ta ma fun yin o ni awon eyan ta ma fun ni form tin awon eyan ba ti pe a ma dawo form duro sugbon ticket o si ma lo fun tita te ba ti de ele bere form na e se nfe ko pa gege bi en to le joju ni abe en to ma amara laro okunrin ni fun amala riro okunrin to ba ma amala laro dada yo wa fi ebure won 3000 o tun le fi je gbelegbe owo ko to lo nibe en to de le joju a mi te pe enu won o le mu nkan tutu te gba amala gbona bayi ele je ale se re je amala idije na yo wa nbe ya to siyen e tun wa jo e gbadun ara yin e ti se le en te pe e se gbe a o te pe e ti e gbe ra yin jade ami won lo pe awon ti e jade ri pe kina e fe le gbe mo mi jade mami eyin na le ra fun daddy ke fi surprise daddy pe ah daddy e je ka jo david kan ni on the 29 3000 naira egberun meta naira pere ni e ka san e ka san sa e so ma fara balẹ pe ni e vejo mi so ti ma ba pe number mi abi
8: ela mo gbo number 10 ah okay number 7
0: ah meje mo ti mu meje mo ti mu meje mi gba
8: number 9
0: mo ti mu mesan
8: ah e ba ta ku nle wa mu number 11 wa
0: aha Daddy, I'm familiar. Morning, bet to two. Let's see, Yajako. Any close, yes, you? Ah. Hey, my equip, I bet to two. Let's see, Yajako. Big go back better. Eswa silo. What that be, Esha giri giri. Lily and Joff, eh? Be and Joff, eh, but you couldn't buy Esha, oh, damn bear. If that thing can't do. And la me, young, so bear, young, one road, get it. Oh, low, no, let be. Se eri kan nkan lohun bo to si san ni tan ni a fi kilo fun yan ni pe ah igbe tutu lesu ya jako bigbo re ba gbe tan esu won o si lo ko ya ma rora se e ka san
8: e ka san
0: oruko yin ati tetin pe
8: lati olojede lo npe lati mo je gbe sale afan bana
0: ni sale afa ile ma mi nu e ba nkan wa ara le odun ko
8: okay o wan gbo na gbo bayi o
0: e seun Aya mu ibere karun iwasu lasan ron le
8: iwasu lasan ron le
0: eh
8: eba mi so mo je we ti time yin akoko ti be lo
0: eshan iwasu lasan ron le owo lile la fin ka pa se bi eh iwasu intense yo ran boya fun apere bi apere nisin ki won ni ata koran ko boya won lo ogun kekeke kan fe nikan kankan se eyan ah in te se bi gba te won wasu fole ni iwasu lasun ro le owo lile la fin ka pa se bi in te se yo le ran e gbigbe se kan man giri e wa legbo ni e ma gelewe e ma gele o ma de kwa gelewe e wu tegbo tegbo ni en to tumo sinu e ka san
8: ifanla
0: Yes, ba mi.
8: Ifeso polo, ba je.
9: bandit ni bi laptop yin lo
0: ase ase ase
9: formal le la gbo olon
0: ase
9: baba mi nko
0: ba mi wa dada
9: la gbo olon a ma gbo won la ya tarafi
0: ami
9: awo lowo idowo gbo eke tomo na
0: eshun
9: so lati ade to kunlo ge ulen bad
0: eshun eshun
9: ba n wa de mi do ba le ju na won de re yen
0: eshun eshun ma se fun yin oya agba to jin si koto
9: agba to jin si koto o ko ara wa julogbon ni
0: eshun omo to bu iya re leyin je
9: omo to bu iya re leyin je ko be pon mo ni yan o
0: ko be pon mo ni
9: omo to bu iya re leyin je o be ma tun lele ni o
0: eshun omo to bu iya leyin je o soro pon fe lomi eshun
9: eko ni
0: eshun eyin ni lanfani lati gba ipe kankan mo ki gbogbo eyin ti ti ba wa dasi lati gba lori eyin to wa lori itakun aye lo jara mo ni pe igi to petun kini won fi nse yo ba ni pe igi to petun lodun se eru ko igi to petun lodun se eru ko o tun igi to ba te woro ko to ni eka to te woro ko awe yan wa lori itapa injara run ke to sun ni pe igi to petun lodun gba tegun pe igi petun igi to ni e ka daada ti abere si tutu e won gba eka epo ni eka to te korodo igi to petun lodun se eru ko itumo ti yoruba nsonu e se mo kiyin o mo se ni pele to ba ti di agun mefa e je ka pade lori eto yin eto wa e ba mi yo nibi te ti fi awon ibere yin so sugbe ma gbagbe amala first ticket o ti jade 3000 naira ni number mi leleyi 080 72 72 08 080 72 72 03 08 e ma gbokan ni Tatu FM dada e ko kale

0: ẹ gbọ́ ṣé kán ṣe ní mẹ́nu mọ́ àbí kàǹtì yìí fi bọ̀ọ̀dá yìí sílẹ̀ bọ̀ọ̀dá dẹ̀ ti sọ fún àǹsí if you try to leave me you won't find it easy ẹ̀yin ara ilé ẹ bá mi dá sí torí tó mi ti ń kanlẹ̀kùn láìpẹ́ ọjọ́ ta ló wà lójúde lọ pẹ̀lú mi 09062949 09062949 0705049 ìtọ́wọ̀ yín bá tẹ̀nu gbogbo ẹ̀ náà ní kẹ́ẹ̀pẹ̀ hello
1: hello ẹ káàsán máa
0: ẹ káàsán máa
1: mrs ogunjọ bí láti tàwọ̀ tán
0: ẹ ṣe ẹ
1: wo èmi ò bá ṣẹ́ rí ẹ̀yin gan máa ń sọ
0: ibi
1: tí èèyàn bá ti fẹ́ lọ́kọ tàbí níyàwó tí àwọn ọmọ dáhùn lọ àbí kíní tó bá ti gbà kéèyàn fi bẹ̀ sílẹ̀ ni
0: bẹ́ẹ̀ni bọ̀dá yẹn ti 45 wọ́n ní láti ẹyí 30 làwọn ti ń mú ìyàwó wálé 15 years
1: báyìí kí ló ta yé kò wá sí màmá ẹ̀ kọjọ lọ máa ràn
0: sí màmá ò gbà kí màmá ò fẹ́ kó ṣiṣẹ́
1: tó ní màmá mọ́mọ́ ti promise pé òun máa fojú ẹ̀rí mọ̀ bo
0: ok
1: tó bá fọmọ òun
0: tó
1: fi ọmọ ẹ lẹ̀
0: opinion ti yín nìyẹn thank you ma ẹ jọ ta ló wà lójúde lọ ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ tó bá mi fi voice note ránṣẹ́ ní orí ètò ti àná wípé the first abala àǹtí yẹn dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín o àǹtí yẹn láwọn ti gbọ́ pé àwọn tiẹ̀ ti bá débi no turning back ọ̀rọ̀ ti wọ̀ ju o gbúdọ̀ fẹ́ lọ mo lè sọ fún yín lọ́la táyé bá wa ó yá ta ló wà lójúde lọ hello
2: hello ma
0: mo wà pẹ̀lú yín sista mi.
2: yes ma mo ní pé ẹ sọ fún bàbá yẹn káàtì yẹn máa fẹ wọn o
0: ok
2: orí ìyàkọ burúkú náà nìyẹn
0: ok ẹ ṣe
2: ìyàkọ yorùbá ẹwọn ìṣiṣẹ ìyàkọ gidi rárá
0: ẹ ṣe
2: ẹ máa bẹ tọgọ ma
0: ẹ ṣe ma ẹ ṣe ma ẹ ṣe ma bọ̀dá yẹn ò dẹ̀ lè wá bá mi kó sẹ pé òun fẹ́ fẹ́ yàwó kí n bá wá yàwó kò sẹ́ ń tẹ́ ẹ fún ìyá ò ní jí ó fẹ́ hello.
3: hello ma.
0: mo wà pẹ̀lú yín.
3: ẹ wò ó jẹ́ nìkan tí àwọn àtisọ yẹn ló ń bẹ́ta ó má fẹ́ wọn.
0: ẹ ṣe
3: ó má fẹ́ ajá yẹn lé ní ẹ
0: o. ó lé ní o wọn ni àtisẹ́ ń gbọ́ o wọn ni kẹ́ ẹ má fẹ́ o. hello.
4: hello ma.
0: mo wà pẹ̀lú yín.
4: ẹ ká sọ ma.
0: yes ma.
4: Opinion tèmi yàtọ̀ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n sọ.
0: Ẹ gọ́ ahead ma, ẹ gọ́ ahead.
4: Ẹ tẹ́mi fẹ́ sọ ni wípé wọ́n lè fẹ́ra wọn.
0: Ẹ ṣe.
4: Reason ni wípé wọ́n ti rìn jìnnà. So tán bá fẹ́ra wọn wọn ò ní jẹ́ kí ìyá ò mọ́ra rárá. So wọ́n á lọ gbalé síbò mi tàbí bákan wọn ò ní jẹ́ kí ìyá mọ ibi tó ń gbé.
0: Ọmọ mọ lọ sọ́ọ̀bù tiẹ̀, ìyàwó mọ lọ sọ́ọ̀bù tiẹ̀. Wọ́n dẹ̀
4: lọ
0: hello hello ẹ dẹ̀ sí wọlé o òun kọ́ ló ń pè mí yẹn má gbé yẹn o hello
5: hello akiyemisi
0: mo wà pẹ̀lú yín ma
5: ẹ̀ka sàn ẹ wo kí lédi yẹn máa fẹ ogún èmi ni mo ní ikọ́ mi ó ní ìyá ọkọ yẹn o
0: bẹ́ẹ̀ni
5: kódà ó ṣẹlẹ̀ ṣe tó wà ní sáàkà náà
0: ìyá
5: wọ́n dẹ̀ ti bímọ méjì fún ẹ o
0: ó
5: padà sẹ́dọ̀ yẹ mi
0: ẹ ṣe ma
5: sọ̀rọ̀ má yẹ kan fẹ́ o
0: ẹ ṣe ma
5: tọ́ba ní kọ́rin ìjìnà kọ́rin lókè ti dáwọ́ ni má pè ní kú ìyá máa padà mọ́ náà ni
0: bẹ́ẹ̀ni ẹ ṣe ma ṣùgbọ́n jẹ́ ká wá fojú spiritual wo àbá ṣe bí màmá ló bí ọmọ yẹn ṣùgbọ́n màmá ò ní àdàbí lọmọ yẹn ló ẹ jẹ́ ká èmi kàn fẹ́ fojú spiritual wo ni o wọ́n ní tí rìn bá kọrin ìkànnì láti tẹ̀ fún kan a má tanra wa jẹ bàbá ju bàbá lọ táǹtí yẹn bá jáládùúrà tó lè gbàdúrà tó mọ ibi tán ti mú deliverance lójú páálí àǹtí ẹdún náà ń bolẹ̀ ń gbé wọ́n lè kó ni mo ní church wo lẹ́ ń lọ wọ́n ní torí pé ilé àwọn jìnnà wọ́n ní ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó bá tún lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n tún já láǹkó mi mo lẹ́ẹ̀kọ̀ọ̀kan ibi tẹ́ dárúkọ yẹn máa ń lọ wọ́n ní yàmùyà kó má ṣe pé ẹ̀yin gan ẹníṣòro ìpínlẹ̀ foundation wọ́n láwọn gan mẹ̀pá wọn níṣòro ẹ̀yin ẹ kọ́kọ́ jẹ́ lọ kógun ayé ẹ̀yin iṣẹ́ ná tá a bá fojú spiritual wò nǹkan èmi kàn sọ bẹ́ẹ̀ ni èmi ẹ ṣe wòlíì o it's going to be my last àbí ẹ jẹ́ ń gbélé hello. mo wà pẹ̀lú yín bẹ́ẹ̀ ni.
6: ìyá yẹn kọ́ ọ̀dọ̀wọ́ ta candle torí
0: òun
6: tí ọmọbìnrin yẹn bá ti kán láti pẹ́ gbọ́ mi
0: bẹ́ẹ̀ ni.
6: ìyá ọfẹ yìí lẹ ni
0: o ọba
6: tiẹ lọ ni
0: o ọba
6: tó bá lè lọ gbàdúrà
0: náà
6: lọkọ rẹ lè léyìí tọkọ rẹ ni méjì ọgbọ ìyá ọsẹ kìnínní ìyá ọfẹ yìí lẹ ni o ìgbà tẹ wọnú ya kí wọn jókòó jẹ o.
0: ẹ ṣe tani gbé.

0: Eshima.
1: Omo ko Jesus eni oni so fun danu o.
0: Ami. Mo fe bere bere lowo gbogbo en te ti ba mi dasi. At 45. Ti mama yi o gba ki omo n sise ti o de gba ko fe ni yawo sile. Se ko ku sinu ogun. Is a question mi ni gbe call kankan o. Is a question. Se ko ku sinu ogun. Se ba se fe ma ba life lo re. Mo bere ni o. A lot of ton sele si boda yi, on sele si awon kan o. Be ni mo so fun yin. On sele sa awon kan o. Bo ti gba to je pe awon mo sin gan, on o le gbadua. On sele sa awon kan o. Bi mama pe bi mama ko to bi mama ba pe 120, mama sha lo si bi ta gba rin. Se bi boda yi se ma wa niyan to mama gba bo sinu agbada. Ta lo n fe lo ra nje. Bibeli wi pe nigba ti Olorun fe ran Jesu ko wa, ko wa ja fun wa, ko ku fun wa. Oni ta ni o lo, ta lo n fe ran, orun dake. Kristi don ri to ba je pe lady yen le ja to be se so to ba le ja a sha lo a se boda ya sha ni yawo ah eyan ra le 0816756685 anti tonic fi number mi sile number mi re o 0816756685 08166756685 mi ti lo o mo se wa lori ijoko anti ton ni pe kin fi number mi sile ni mo se fi number mi sile ki ma ba gbagbe ta lo wa lojude lohun to tun fe ba mi da si nta nso lowo lowo nta nso lowo lowo o ya o ta lo wa tani ah ipe se nja ipe be ya ile tun si rebete je kin gbe le na o ya hello ah ore ni o hello
2: hello mommy
0: mo wa pelu yin ma
2: e pe to
0: Eshe
2: ranu gba.
0: Ami.
2: Ya beji lato lon da.
0: E ba mi da si man, le seju kan.
2: E je won fe ra won gba ba ti loyun ti tan, iye wule para re o wa nu egbe kan ni.
0: Eyin le so be o, emi o so be o, eyin le so be o. Hello.
3: Hello ma.
0: E ba mi so iseju kan, mo gbo yin ma.
3: Ah. Ai ma, ai mi pe oju lasan ko ni to nsele si arakunrin yen.
0: Mhm. I need somebody need to bail the cart. Yeah. And you can't need lati bail cart now. Ah. Oh yeah, ta lo wa loju de lohun. Oh yeah o. Oh yeah o. Ta lo wa loju de lohun o. Oh yeah o. Hello. Ati wole o.
3: Hello, e ka
0: so. E ba mi soro soke ma iseju aya ni mo fun yin.
3: A soro soke e ka so ma, e ka so ma.
0: E ka so.
3: Seri ogun emi ni mo nikan mi Olorun aba wa ba wi
0: Ami
3: Iwe sele se mi no show me the advice ma yen pe ko fe o
0: Yeshima
3: ah iwe to sele si emi ni mo do omo ni to so really advice ma yen ko fe
0: Yeshima Yeshima won iru e sele sawon na awon la won da omo to ju gbogbo e lo Olorun nikan ni Olorun nikan ni gbogbo nkan ta ku nso yi. O kuku yi nti o ye awe eyan. O ye Olorun. O ya o. Sho ti wa nbe abon si nbe. E ma binu ipe lo rera won o ko nsejo mi o. Ipe yen kan ja ipe ni o. O nrebete, o nrebete, o nrebete, o nrebete, o e se gbo. O ya, ba mi gbe soke. Hello.
4: Hello sir, hello ma.
0: E ka san o.
4: E ka san o.
0: E pele e ku jo meta o.
4: Awa ni rama.
0: E ba mi daruko yin ati pe ki le se pe ni fun wa ni osan yi te fe ki gbogbo eyan ko tun di mu.
4: Yusuf Ola ni oruko mi.
0: All right.
4: Eh, awa lati ilewe The Wise School of Basic and Remedial Studies. Ta wa ni ilu Ilorin.
0: Okay.
4: Opolopo yan ma wa si The Wise IGMB School.
0: Okay.
4: Iroyin ayo ti a si ma mu awon tebi tara o na la tun mu wa ni eni.
0: Okay.
4: Iroyin ayo wo ni a ni iroyin ayo fun awon omo awon obi ti omo won se jambu lati wo university sugbon ti jambu to ja won kule
0: okay
4: ti won ori to mark to ye ki won ri lati mo university se mo pe awon eyan ba yen wa ti ni wa ti sokan nu wa ti sore tinu
0: be ni
4: awon mi wa nu won to ro pe boya ka won lo se course mi ti o ba nkan ti won
0: se se mu
4: abi ka won kan lo si another school ti o se university abi ka won kan lo si school be be so ro awon obi be la so fun ni deja school ta wa pe o pusi wa fun won nítorí pé kò kí ń ṣe UTM nìkan la lè ṣe láti wọ university.
0: Ok.
4: Ṣé ní kàkà kí wọ́n lọ sí ọ̀nà àbáyọ míì.
0: Bẹ́ẹ̀ni.
4: Láti dúró dọdún tó ń bọ̀ àbí láti ṣe course tó ń ṣe. Tán bá wá sọ́dọ̀ wa.
0: Ok.
4: Tí wọ́n ṣe A-level program wọn.
0: Ok.
4: In 9 months.
0: Ok.
4: Tán bá ti parí, wọ́n máa á ti bẹ̀rẹ̀ báyìí.
0: Ok.
4: Tán bá ti parí ní June tó ń bọ̀.
0: In next year. Ok.
4: Wọ́n ti ṣe déédéé ẹni tó ṣe 100 level ní university nìyẹn.
0: Sòrú
4: àwọn bẹ́ẹ̀. Wọ́n wá course university wọ́n lọ bẹ̀rẹ̀ ní 200 level.
0: Ṣé ò ní ṣe exam tó máa fẹ́ wọlé ni?
4: Láì ṣe pé wọ́n máa ṣe exam rárá.
0: Wọ́n
4: ní ṣe ìṣẹ̀lẹ̀ kankan mọ́.
0: Ìròyìn
4: ni bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ tá a mú wá nìyẹn. Bẹ́ẹ̀ni àwọn òbí tán wá lọ́mọ tí wọ́n ṣẹ̀ parí WAEC àbí àwọn tó ń ṣe WAEC lọ́wọ́ àbáwọn kan tẹ̀ ti ṣe tán láti last year tó jẹ́ àwọn òtẹ̀ kọjá bù rárá. Àwọn náà láǹfààní láti ṣe gbogbo irú àwọn wọ́n lè fi O-level result wọn àbí awaiting result result wọ́n ṣe pẹ̀lú tán bèrè yẹn àbí tán ń retí yẹn.
0: Ok.
4: wọ́n lè fi wá apply sọ́dọ̀ wa.
0: Sọ́dọ̀ yín. Ok.
4: Tán bá ti bẹ́ẹ̀ni tán bá ti gba fọ́ọ̀mù wa.
0: Bẹ́ẹ̀ni.
4: Tán bẹ̀rẹ̀ sí acceptance fee.
0: Bẹ́ẹ̀ni.
4: Then wọ́n lè resume.
0: Ok.
4: Gbà tó bá máa di next year tí àwọn akẹgbẹ́ yẹn máa sọ pé wọ́n ṣe fẹ́ jókòó fún jam àwọn àgbà direct entry wọn wọ 200 level ní university.
0: Ẹ jọ sá tí mo bá gbọ́ yín yé ẹni tán bá gba form lọ́dọ̀ yín tán sọ acceptance ẹ náà lè resume ṣé ẹ gbowó school ni ṣé kò sówó school bẹ́ẹ̀.
4: Owó school wà ṣùgbọ́n ṣe rí
0: àǹfààní
4: tá a ṣe fáwọn òbí ni pé a fún ẹ ní àǹfààní láti san owó school wọn díẹ díẹ.
0: All right.
4: Wọ́n lè san tó 3 installments.
0: Ok.
4: Nínú àwọn òbí bẹ́ẹ̀ yẹn.
0: Ok.
4: Ẹ̀wọ́ táwa náà tó wá ń gbà náà ó ṣe déédéé owó tí normal 100 level university tó ń gbà.
0: Tó ń gbà. Ok. Ok.
4: Ṣùgbọ́n àwọn náà tó wá ṣe àǹfààní iṣẹ́ díẹ̀ díẹ̀ fún àwọn èèyàn.
0: Ok.
4: Then a ní accommodation package náà.
0: All right. Tó
4: ní school wọ̀ sí Nìbàdàn.
0: Ń bo lẹ́wà.
4: Ìlọrin la wà.
0: All right.
4: Ìjọba tó fọwọ́ sí wa ìlọrin náà ti fún wa ní àǹfààní láti operate.
0: Ṣùgbọ́n
4: ní kankan tá a kàn tíra láti ṣe fáwọn èèyàn ni pé a ṣe accommodation wa ní ọ̀fẹ́.
0: Fún
4: àwọn parents tó máa ń bọ̀ ní outside Kwara State.
0: Ẹ
4: ní sanwó accommodation standard hostel accommodation tẹ̀lé máa gbé.
0: And with the security facilities, sir.
4: Lágbára ọlọ́run alágbára máa bá yín mójútó àwọn ọmọ yín títí tí wọ́n fi ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ti wá láti bí 16 years láti wà lórí program yẹn.
0: Really?
4: Sòrò àwọn tó ṣe lọ́dọ̀ wa ní last year nísìnyí àwọn náà wọ́n fi jam ní last year ni.
0: Ok.
4: Àwọn míì náà kọ WAEC àwọn mi ò tiẹ̀ rí jam register ní last year ni ká fún wọn ní hope báyẹn.
0: Okay.
4: Wọ́n ti parí báyìí. Result wọn máa jáde ní next week báyìí tí result yẹn bá dẹ̀ ti jáde kán lọ fi apply sí direct entry university.
0: Okay.
4: So àwọn ẹni tán wọlé ní last year àtàwọn ẹni tí wọ́n á pàdé ní 200 level class báyìí.
0: Ok. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀
4: kan lọ́wọ́
0: ṣe pé oko olójú course tọmọ kọ̀ọ̀kan fẹ́ ṣe àwọn courses wo lè run ní school yẹn
4: ṣe
0: o máa bá àwọn courses táwọn ọmọ yẹn fẹ́ ṣe ṣe o máa bá mu.
4: Gbogbo courses tí wọ́n ràn ní university.
0: Ok.
4: Òun náà náà lè fi ṣe.
0: Ok.
4: Nítorí pé bá a ṣe ń sọ̀rọ̀ náà pé wọn ò ní ṣe jam náà ló máa fún ọ ládmíṣàn o.
0: Alright, mo mọ.
4: Kò kí n ṣe pé bóyá admission alábẹ́lé kan ni.
0: Ok.
4: Jam náà ló máa ọ́fà wọn ní
0: admission.
4: Gbogbo university tó bá wù wọ́n tán fẹ́ lọ yẹn náà náà lọ anywhere in Nigeria.
0: Ok.
4: Gbogbo kọ́sì tó dẹ̀ wù wọ́n yẹn náà fẹ́ ṣe.
0: Ok.
4: Ṣùgbọ́n condition kan náà ni pé tán bá ṣe ní school tí ìjọba fọwọ́ sí gẹ́gẹ́ bí school wa.
0: Ok.
4: Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sọ pé àwọn ràn ní level program bá a ṣe wà tó ṣe pé ní ìrọ̀ lásán náà ràn. Ọ̀tọ̀ níbi tí ọmọ ti máa gba lecture. Ọ̀tọ̀ níbi tí wọ́n á ti kó lọ sí exam. Sọ tó bá débẹ̀ á di second class citizen níbẹ̀ yẹn.
0: Irú
4: ọmọ bẹ́ẹ̀ wọ́n á sọ pé gbowó àwọn ọmọ ò pass. Wọ́n ti wá bá A-level program wọ́n ti bà wọ́n jẹ́. So irú àwọn báyẹn òun ló ń ba iṣẹ́ A-level jẹ́. Àwọn mi lè gbọ́n ara kí ni IGMB wo tá a ṣe tó yẹ pé kútú wenji láti lọ sí exam. Torí bẹ́ẹ̀ ṣe níbi tí ìjọba fọwọ́ sí. Lọ́dọ̀ ti tà wá accredited school ni wa. Ọ̀dọ̀ alẹ́ tí máa ṣe first semester, alẹ́ tí máa ṣe second semester, ọ̀dọ̀ alẹ́ tí máa ṣe practical, alẹ́ tí máa ṣe exam. Ọ̀dọ̀ wa náà ni IGMB board náà tó wá máa ṣe exam fún yín. Àwa náà láti máa bá monitor gbogbo admission yẹn títí tí o máa fi yọrí sí
0: so sori ijoba akoko e fi address ati ero bare ni soro to ye pe lowo kan te ba file ton ba pe le ma gbe oya e ko gbogbo e po ni kia kia
4: 0 0 8 0 3 4 8 0 1 2 2 6
0: 8 0 1 2 2 6 0 8 0 34 8 0 1 2 2 6 0 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 34 8 0 18 12 26 0804 80 1226. Yes, sir. So, and you're a lake, you need to cook back in by no near big. Among your see me, Sherry Padalo, silly, let fun gbogbo yin te fe pe mi fun amala ticket ni o oya 081 66 75 66 85 081 66 75 66 85 bodu wa sin be temi en be laye ipade mi pelu yin o sun di ni ola ni ago meji abo si metabo ewo mi o daaro.

0: wọ́n tún bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ̀pánilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
2: Ẹyin fans mi,
3: it's okay.
2: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32FM949 fẹ̀yìn ẹ̀
3: Asafu. It's okay.
4: Aṣẹ́jú ní ká gbé sí rédíò mi. 32FM ti wà òkè.
5: Káàbọ̀ lẹ́ẹ̀kan sí láti ojú ọjà sórí 32FM94.9 kan adẹ́rin epo òṣèlú Ege náà ló ń lọ láfẹ́fẹ́. Ìròyìn ìdárayáléde Yorùbá tó ń tàtúpalẹ̀ tó ń bẹ́nu ẹ̀ mọ́ṣẹ́ láti ń pé wọn ó mú àwọn káràkátà kan fún ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa nígbà tá a fi bẹ̀rẹ̀ ètò tó ẹni tá à ń rí gbọ́ ní báyìí pé ẹgbẹ́ bọ́ọ̀lù Arsenal wọn ò dúró lórí ọ̀rọ̀ Atletico Madrid agbábọ́ọ̀lù wọn lọ́wọ́jú ìyẹn Julian Alvarez wọn ò dúró lórí ọ̀rọ̀ rẹ o Anana sọ pé wọ́n ka Gyökeres mọ́ nǹkan ètùtù ọ̀rọ̀ tí ìyẹ̀ lórí bẹ́ẹ̀ náà bákan náà fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé ikọ̀ Aston Villa wípé àwọn náà wọ́n ti ń jẹ ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu kódà ó ti bọ́ síbi tó ní àpẹẹrẹ báyìí agbábọ́ọ̀lù kan ti Wolverhampton Wanderers ìyẹn João Gomez wọ́n ni wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ báyìí ọkùnrin náà wọ́n ló ti fi ìpàgọ́ ikọ̀ ti Portugal sílẹ̀ lọ́dọ̀ wọn lọ́hùn láti wá ṣe àyẹ̀wò ìlera rẹ̀ láti lójú náà ti darapọ̀ mọ́ ikọ̀ ti Aston Villa. À ń gbọ́ pé ikọ̀ ti Chelsea náà tún ti fẹ́ lo Formula Jagba fún Man U lórí agbábọ́ọ̀lù kan ẹ ti ṣe ní pàtó nìkan náà àti ìlè mọ̀ báyìí bí ìròyìn bó ti ṣe ń gbé dúró ìròyìn jẹ jáde báyìí o wípé Marcus Rashford wípé òun náà mọ gbẹ̀ èrò gẹ́gẹ́ báwọn ṣe ń sọ wípé òun darapọ̀ mọ́ ikọ̀ Fenerbahce lórílẹ̀‐èdè Turkey ibi tọ́rọ̀ rẹ̀ ó já sí pàápàá jùlọ nígbà tí wọ́n ti bọ́ sí ipò tani ó gbapò kẹta nínú ìdíje fi àgbáyé ọ̀rọ̀ ó ṣe é sọ ní kọmọkobo ikọ̀ Inter Milan náà ni wọ́n ní àwọn náà ti bẹ̀rẹ̀ àjọsọ ọ̀rọ̀ pẹ̀lú ikọ̀ ti Tottenham lórí Jed Spence bóyá agbábọ́ọ̀lù ajẹ́ darapọ̀ mọ́ wọn ìfẹ́ tí wọ́n fi hàn sí òun náà ló tún kún ọ̀rọ̀ ti Sergio Romero náà èyí ikọ̀ Tottenham tí wọ́n yọ̀ǹda náà agbábọ́ọ̀lù wọ̀nyí láti mọ wòkè fún bóyá yóò ṣe wáyé bẹ́ẹ̀ pàápàá jùlọ kó tó di pé káràkátà ó tẹnu bòrò mo sọ Roger Gomez wọn lẹ́ẹ̀kan àtàwọn míì àtàwọn míì bẹ́ẹ̀ náà nínú káràkátà bẹ́ẹ̀ ṣe gbé wọ̀n sí ni ikọ̀ ti Leipzig náà sọ pé Yandy Omande wípé àyè ti gbà á tọ́ bá rẹ́ni tí ó kówó oore wá láti máa lọ kúrò nínú ikọ̀ wọn níbẹ̀ ẹ jẹ́ kí n dẹnu lórí ìyẹn náà torí àsìkò wa Manchester United wọ́n láwọn náà ń gbèrò láti gbé Eduardo Camavinga láti inú Real Madrid wọ́n sì ní tí ọ̀bà wá ní bọ́ọ̀sì a jẹ́ pé agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Faransé láàrin òun tó ń gbà fún ikọ̀ Roma Manu Koni làwọn ó wọ ọ̀dọ́ rẹ̀ ká padà síbi ọ̀rọ̀ tá à ń mú bọ̀ lẹ́ẹ̀kan jèrè ká má bàlúgba àsìkò tán lórí káràkátà.
6: Nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tí ó jèrè àsọ ni mí ò wípé tí èèyàn bá ti jẹ́ bóyá àjọ kan wà bí àwọn kan tó bá ti jẹ́ pé ti wà nípò pé wọn ò ní ìrànlọ́wọ́ ẹnì kankan ló mọ̀ olóyè kan sọ irúfẹ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn lápèjú ìdẹ́ bá wo bí orílẹ̀-èdè amẹ́ríkà bá ń ṣe di pé wọ́n ń tìtọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè kan ẹ ti mọ̀ pé orílẹ̀-èdè amẹ́ríkà eléyìí kò nílò ìrànlọ́wọ́ àwọn ilé so ìwọ ló fẹ́ wá sọ́dọ̀ wa nǹkan tá a bá ti fẹ́ gbé kó o ṣe òun ló máa ṣe òun ló fà tó lédè Algeria tó yẹ pa àwọn náà tán lè fi sọ irúfẹ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn bóyá ohun tí wọ́n róye ni wípé àwọn agbábọ́ọ̀lù tó wá ń darapọ̀ máwọn bóyá wọn ò ní ọpọ́n tó bóyá wọn ò fún àwọn ọmọ àwọn láàyè láti jẹ́ kán mọ gbánú líìgì àwọn pé irú wá ògiri wá agbábọ́ọ̀lù náà nẹ́gbẹ́ bẹ́ẹ̀ agbábọ́ọ̀lù náà nẹ́gbẹ́ bẹ́ẹ̀ mo róye náà inú kan shooting star ẹ̀rọ dàbí pé ìmàdé nígbà tí mo òbí tó wà ọjẹ́ pé lábúráwá kan ló wà bóyá inú ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì kan lórílẹ̀-èdè bóyá orílẹ̀-èdè Saudi Arabia ìbẹ̀ni ti ń gbìyànjú kó gbẹ́nu tèmi láti lè sọ fún wọn pé ibẹ̀ yẹ kọ́ ló yẹ kó lọ torí pé mi ò fún olówó kìdẹ́sọ omi ló fi lọ́bẹ̀ ṣùgbọ́n a sọ̀rọ̀ nípa pé òun òye pé n táàrò ni pé bí ọmọ yìí òbí náà burúkú ṣe wà lórí ẹ̀ bóyá ká mọ ròyì rẹ̀ níbi ìbòmí ṣùgbọ́n ó kú ẹni tí ó gbé débẹ̀ kò sáà ní sá lọ ẹni tó bá wá oṣù sí àwọn bùkátà pẹ̀lú ẹ̀rọ kan yọmọ bí ya ọlọ́dẹ wà ní ààyè ara rẹ̀ olófà tó yẹ pọ̀ gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tẹ́bí lọ ṣùgbọ́n orílẹ̀-èdè Algeria tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ni àwọn náà wò wípé bóyá tó bá ti jẹ́ pé dédé èrè gidi tó bá wá látinú líìgì àwọn òun làwọn ò lè rò pé káwọn lè jọ̀ọ́ síra wọn káwọn lè mú mi àdẹ́ tá a bá dé orílẹ̀-èdè Algeria náà líìgì wọn fine kámẹ́rà àbúgbò nǹkan àtàwọn nǹkan tó pè fún ṣùgbọ́n ó kọ́ wọn ti jọ̀hún òun ló dá ìbàjẹ́ pé wọn ò fẹ́ rí mọ́ kódà tí a bá wọnú ti lé nǹkan tó ní ṣe pẹ̀lú ti CAF confederation àti CAF champions league kò ṣe pé ikọ̀ wọn ó wà olùfẹ̀gbẹ́kẹ́gbẹ́ pẹ̀lú àwọn ọmọ lórí sunday ni àwọn àlàálì ni àwọn kankan àwọn sámàlì tá a mọ́ ròyè wọn ò ní irúfẹ́ irú àwọn ikọ̀ bẹ́yẹn mọ́ olúfa táwọn náà fi wòye pé kò sí láburú ìwọ tó bá fẹ́ wá ṣùgbọ́n irú gbèdéke tí ẹ wá tó kalẹ̀ yẹn bí ó kéré tán pátápátá ikọ̀ agbábọ́ọ̀lù tí ó bá agbábọ́ọ̀lù nínú líìgì àwọn
7: o gbodo ti koko gba bi je baga o kele tan marun fori ide re boya 17 ni oni o boya 2023 ni abi no ya bi o je senior team mo o da opolo mo gba ball mi adi e gbe nitori gbe ngba ball lo kere gan o ni wo fi lo ri pe wa so ni ma di wa saye fun lati lo lo be ni se ko si wahala ai ai daye kan ma lo Djibouti nu kan ma lo Djibouti kan ma lo Kenya gangan kan lo ma gba ibe tun ti dinu o tun ti dinu so ba awon yan wa je ba ko nbi ni se bayi o a je pe to ba so fun pe Algeria e ma won ti den to ba lo be o ko lo ri gba bo a je pe wahala mi o tu awon sugbon ti o je gi ile ka si pupo ni pe awon omo we fi be sa lo be ai lo kere oko nbe to ba je bi ta si lo mo kere oko wahala mi o tu de tori wo ma ko iru wa ogiri wa sinu ko wa lati le je kan miti kan miti kan mi to pelu standard dawo yen fi le fun won boge won a ma ko yen wa bi a ma ro si agba ballu ori si agba ball ni boleti mele ri ati mo lati ku tonu ati mo lati oko avo lati ye ketu me kini keke lati mo ri iru fe iru nkan bayo to a ma ko koko wa lati mo fi wa beauty standard awon yen be oge eh money ah o ti play fun Nigeria le merin o wa to ni o to ni ati ye wa ati ye wo o ye fun e fun ni se je ko ma bo so mo pelu nkan to jire ase won se dada lodo temi so agba ball to ba ni kan se na yo mo wi pe ko nse pe dandan ni fo ko mori lona be un bi se owo re ba ti do loju bi kan se dandan na ko se dandan ibo oge ibo la won te wa woni ti ngba ball se bi won se play bi bayi dandan ni ona abayode ibo la won yan na jo awon o si me se bo ti wo gbe da mi ba ngbadan wa le se gudan manager dan manager ni lo gere lo ngbadan lo ngada pe ogode se bo de won de ri won so ibeye won se spain won se england de de ko ni ko lo be na fi won le to ba je nkan to fe se ati edupe ti se pe ko le your job ni awon na tun pariwo ka giri o da ba hun
5: e seun gan ni ah ka ko ni ati be hun te ki bo so do studio raf
8: atokun
5: e seun ba lo se wa ri ni isin eh eje ka ko lori ibe yen Sunday ni final World Cup adupe pe gbogbo ariwo Iran oja en won le nkankan America o se bayi wo se gbasawo iyen ti lo but idije yi o ti pari pelu Iran effect nigbati oju pogun awodi obara orile di America nigbati o to were tan ti won koju si awon orilede to je alajosepo won ninu NATO won npe won pe eje ka wa mu ibudo ogun sodo yin ka ti be mo ta ibo si orilede mi awon orilede kan yari mo won lowo awon osiru en ta won ara rufe orilede be ni Spain won ni final World Cup orilede America ti ma gba se ka gba to je pe nigbeyin gbeyin orilede Spain lo gbigba oroke se Trump o na ife ye si won
8: ege ala kale nkan ti won ti seto won iko o je budo na ifeyen si won sin so pe lati gba ti tournament ti be na ko ti si ni attendance na ti won ti lowo awon fe san won se ton gba so ala kale ti won je ti se charge of fever na je ko ye wa ni pe baba yi ohun gangan lo ma fe present ifeyen to ba je Spain na lo gba to ba ye Argentina na gba anybody ti o ba se so pe ifeyen ja mo lo to ni lati so pe won fe gbe fun won ki tournament ti o be le mi ti so pe iro nkan bayi ko emi o wi pe biya nkan te pe o le se le je football ati mo football pe o je nkan te pe ma mu po wa la yin awon yan koda ko je po ta meji wa nbe ko to ba je pe nkan to po nlo o se o ni se pelu bola alafese gba ma pe ife po ma wa nbe so mi o pe baba yi o ma so pe o je bi legend ni apado ti won be o je mo nkan to nse so ko le mi o pe bi o ma fe ti o se lu bonu bola alafese gba won ti gbe fe lo sibe bi to ba je dani si ibe na la ma gbe so won ti gbe kini lo sibe ko si nkan ta fe se awon mo je o je ti de final ani pele Sunday ati npe ko fe se pe boya wa la okan abi nkan kan o jade ni asigba ti tournament ti be so e to a kun pe ko gbe fe to ba je Spain na lo gbe fun won ko ni ju pelu awon agba ball orilede Spain ko ni ju pelu ohun ato won orilede and won je fi lo orilede Spain a fi lo lo keke to ba won ko sun to ba won ko ma sun ni so won fi lo orilede Spain pe eye ka wa pa ipagogun wa si bibi won o je gba to yin po je ile won ko je si nkan to ni se pelu orilede Spain ato orilede America lo orilede Spain so won je gba so iyen ma o yato gide nbe so ko ni se pe bi awon fi owo iselu won fi mu nkan bayi to ba ti je pe nkan bayi ni alakale ton ti lakale fun wa so e to baba yin ni lati le gbe fe en so to ba dumonu abi ko dumonu
5: e to ri film mi Sunday Liliputi odun
9: atokun
5: Trump ye yo oro so papa ti fanu abi esi ba wa ni bi ti o gbe won tin fe
10: won mo mi ori n bayi bi akoko to dagba ni lu bi ti won ti jade e
5: o je ko di mimo wi pe awon alai ni reti eyan buruku ni orilede
10: Spain lori pe won ti ti sita yan lasan yen na pe align rate yan buruku ni won ohun de report le ba won dan kankan papo mo ta ni o gbe cup ngba te ba le trop kiri to ba se no lori feed in fact ni o sese pa true
9: eh mi pe boya ti obajo wa ajosepo to wa laarin fasuna ati trump boya o le ro yen pe ko nkan fi ona won sugbon to ba so wi pe ohun o se mi ti so pe in fact no le so pe dadadan sa e gbodo se won le wa nkan so pe boya are ara re o ya pe to ye ni ko se wa si kini abi won ni o ni e
10: mi e fa ti no wa ran yin nu lu re
9: igbe o ma ni e pe o ni majesty nkan to sa ye lo se ni ko se attend igba to fe se ceremony niyan ti ko ile de spain ba gba sugbon to ba de pe o de fe se na mi pe ko se nkan to burun be sugbon to ba so pe ohun o se o mi ti re n to le fun si
10: baba alakuko se e loro lori e
6: ohun to wa nbe ni pe ko n se pe boya o nbe ninu ofin ilana ajo fifa pe dandan la ni fun are orilede to ba usi lati gbe ife eye fun eni to ba gba boya orilede re tabi ko nse so atiri bi sa sibe yen se ipa ipa to so bi pe eyo red card ko le so pe mi sinle ifa do ni eni yi
10: trump o wa lori stand
6: se iro o le wa nbe ko mo dide le mi so se ipa to ni eyo kini ti o ko o le wa
10: mi mo olawo sugbon mi ri trump bi en ti o present in phone spain
6: ina mo so se o le joko ko te pe kan lara won faize pe ko lo present e fun won o le se be tori bo se wa yen trump owo re ni gbogbo ise mi opolopo agbaye nbe
10: sata
6: wa
10: na
6: awa iwo
10: ko be si nigeria wo
6: awa o si nbe
10: aha ko ko de en to de o pelu ran ko ba na wo
6: awa o si inu eyan gangan
10: o
6: ba lo kejo ba won ni awa awon eyan kan wa ti ba ngbo dani ti yi ke ki lion wa nle ke kan wa ro ma ja kan ko mo gbo mo se yo kan wa wo bayi
10: iya
6: re gan o le ba wa soro iwo gbo so ko soro loro ti wa ko soro loro ti wa
10: a le protest ni
6: ga e ro mo gba champions league bo ni o gbe gba
10: oh my god iya wa fi beta brighter
11: yesa
10: ola jari yin pe
11: ami atayin
10: ipo se to da gba ni e gogo lu ba yesa yan gba na gbe pelu be se kede Abdulmai Kaba but e je kabira wa ore kore ni mo ri pe won se training fa won coaches be la won yan present calf license won iru won ni awon club side ni Nigeria won ni adi to owo lati le ma so pe won team to ba kere ju yo san 2 million for player team to ba wa business oriented boya ero yen ti remo commit lo so won dara ile keji sin team to ba je pe ere lo nwa coach ti mo fe lo fly eagles nlo lowo se yo raye moju to temi ise temi se yo raye moju to ise temi Bayelsa United anyway owo epo ni nbe yen na en te ba fe so kan
11: pelu bi ase won te be mi sa awon fare bi iko meta ba iko Rangers oluko ni won o na si wa pelu iko Super Eagles oluko ni tutun fun iko Kano Pillars ni Dani Ogumodede o na re o nkan ba pelu ise ba ti ri Abdulmai Kaba ina lele pelu iko Flying Eagles bi ro nkan to wa nle bayi pe lo to ta wa ni ka wo ya ise dada iko Remo Stars awon ele so okay to ye pe oluko ni ti o si nle sugbon to ye lo fi ni amugbalegbe sugbon nkan to wa wa nbe ni pe sa amugbalegbe ise to ba wa nle so le mu result ele to je pe to luko ni ba wa nle to ma mu kini yade bo mi mo je awon meji won ti jo towo bo won ti jo towo bo bi ade o de ye ko jo o jo pe awon sugbon ngba to ba pada ya yo pada lo yo sile to ye pe ngba na ti re iko Dani Ogumodede wa ninu ko Remo Stars ngba na lo o ti ni ngba to ye pe yes o ma ku yo le to ti o ni si ara ni ko ti ke se sa to ye pe won relegate ngba na to pada to gba league gan o ni ngba mi o ma lo o ti lo fun Super Eagles work o de ya lama to wa nbe to je amugbalegbe o mu result imi ga to ye pe gboyan gan praise pe ah ah oluko ni re pe kini o mu result ngba to luko ni osile ngba bo se wa wa ipe ti won mu ngba to ba ya lo te je ka o ba ya sa queens ina lele ba ya sa united re e wa pa won na relegate sa won awon na relegate ni sa to lo yi to le pe inu idije nnl o na la won na ma ti lo gba o le pe yes te ba ni ka wo pe oruko ti won ye pe ah se won le le mu result se le mu yes fun ni ndije NLL kan fi wa sinu kan wa pada sinu ndije PFL o possible fun won sugbon o ko si bi o se ni affect iyen ti o ba te ba ti o ba la mu gbalegbe to se to ye pe yes o na gbon je fe to gba o de mo bi NLL gan re o n gan fe le fun je NLL to ye pe bayi iko kankan o lo ma jade ni sori kankan ti o si pe boye nikan e lo gba super 6 abi super 8 kan ti ko si e to ba ti gbe number 1 jade o n la gba la ni ko si kankan pe wa won na bread kankan be ido lo bi je pe ibe yen gan re o tun fe le join PFL lo to pe battle ti the finish ni o ye waye pe oluko ni a ma kan ba ise meji ko si bi o se ni affect o ko si bi o se ni affect sugbon o hun won ni an ba de ra won agba ball dede ngbe lo ba de ba de se be o ti asiko as iyen ti lo igba yen ti lo re bi to ye pe oke a mo ta slot ati egbo slot kan ba mo fi pe ah ah o me le mo ti ya seriously inu mi do pelu yin ko si mo pe ti mo fi pe ya PFL se mo ba ti mo pe oke awon lo ti fe ra slot fa won kan o ya bi ru ra won se lo pe boya ti ro pe oke enikan ngba inu asimo to ti ya pe kini e to tun je to ti ja gede mo bi your limit yin o tun pada tun make
5: election ti de ijoba
11: mo danu no ara na mo fi pe ah ah omo slot la la isa slot Liverpool pe ah slot ah mo gbon kan to jo mo slot lara kan ere o wa la antinu mi fi dunu ni region PFL to e ja wo ngba na ngba ti ranger abi iko wo ti olukọ ni ko so di ah mo si gbagbe oruko baba
5: ibana
11: bene e ta ona ko to ye pin gba na won pada relegate na ni won ra fun won tan na won tun pada lo pada ni bo se bo pelele o wo fun won ni wo fun de lo yo le o
5: olodun ja ri yin pe
11: se ase pele sa
12: Silver Hollow Road between Lane Road and Crosspatch Road 211 Silver Hollow Road between

0: 00079 00079 plus 2347 60 00049.
1: Hello.
2: Hello, sir.
1: Ẹ kú ọ̀lẹ́ sá. Ah, doctor.
2: Ọ̀gá wa mọ̀ bínú sí ọ. Bínú sí ọ.
1: Doctor ni yẹn àbí?
2: Bẹ́ẹ̀ni, sir.
1: Ah, ẹ bá bínú dádì, ọ̀nà ti pọ̀ lẹ́rù.
2: Ṣèyí lódìdí ẹ̀mẹ́rin.
1: Ah, mi ò rí o. Wà láì mi ò rí, mo fọ́ láṣẹ lẹ́rìí. Màá jẹ́ wò, sir. Hey.
2: Kí a bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ti England.
1: Yes, sir.
2: Òwe àgbà ló ṣe o pé ọmọdé tí ológun ó ń ṣe kinní ti wé pé orí àgbà lòun ó máa fi jẹun. Àtàrí àgbà ò lè jẹun dàgbà o. Tí ọba rántí tẹ̀ bá gbàgbé sà.
1: Yes, sir.
2: 1994 ohun tó ṣẹlẹ̀ sí Super Eagles nìyẹn. Kí ló dẹ̀ ṣẹlẹ̀ ni pé àní àwọn tí ó jẹ́ experience defenders tí wọ́n ti wà lójú ogun rí tí wọ́n máa bí wọ́n ṣe manage the last 30 minutes. Bí mo ti ṣe fún match yẹn ni mo ń sọ wípé tó ogun tí England jà tó fi dé ibi tó kú 10 minutes yìí ogun 33 ló máa jà o tó bá máa win ni match. Irú ibi tí Harry Maguire bá ti wú
1: lónìí.
2: Ṣùgbọ́n ọmọdé ni wọ́n sà lọ, ọmọ lọ́gbọ́lọ́gbọ́rọ́ máa sà lọ, àwọn ọmọ lọ́gbọ́lọ́gbọ́rọ́ náà da. Ṣùgbọ́n ìdíje máa ń débì kan, òye àgbà ló máa ń wúlò. Lẹ́ẹ̀kan sí mo kí n pẹ́ kú iṣẹ́ o.
1: Ẹ ṣeun dájú o, màá kàn sí yín, sà.
2: Ìṣọ́ra ẹ̀ sà.
1: Thank you, sir.

0: Radio mi 32 FM ti wa okay.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ

0: ọmọ rẹ bímọ àsìgbọdọ mọ lọmọ sáàtọ gbogbo táàmù ń bẹ kan yọǹda mọtò bọ nísìnyí bọ àkọtí òsì bá wá bẹyà bí 50,000 kẹ́kẹ́ ń fi ọwọ́.
1: Ṣé ẹ sọ fún mi nígbà tá à ń bọ̀ bínú?
0: Obìnrin ò lè máa sọ fún ọkàn fún ọ.
1: Ẹ
0: lè máa sọ fún ọkàn fún ọ. Kọ́kọ́ fọwọ́ wá náà. Fọwọ́ wá wọn nítorí owó márúwájú ọ̀wọ́ àkọ́tí náà ìní lọ inú owó tó bá fi náà ti fún. Ọyọ́ ti ti ń bọ ara àwọn tí mo ń wá bí náà ni.
1: Tó bá ti dé àwọn tí wà nù
0: fíjà kẹ kù. Ebi fírí kò sọ tí ẹ kán bí yìí alẹ́ tó wà níbi store tẹ bá ti lọ kọ́ tí wá.
1: Kò wà ń bẹ̀ yẹn kò lọ.
0: Ṣé mọ̀ rágò ara kúbà ni. Ṣé mọ̀ tágò ni.
1: Nígbà tá à ń bọ̀ bí ó la fẹ́ wá gbowó oúnjẹ lọ́wọ́ Suzy. Kówó oúnjẹ ló sì wá sọ́tọ́ ní yàn kọ́tí.
0: Ọ̀rọ̀ owó oúnjẹ yẹn yóò fún wa ó ti mọ̀ ní ṣe rẹ̀ kì í bọ̀ ilé yìí
1: di. Ọkọ
2: le lọ́wọ́ mi àtìyàwó yín o ẹnibí ni
0: kí ló ṣẹlẹ̀
2: ẹ bá pẹkẹ tó kúrò
0: mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀
2: mi nírò wípé ara yín mo ti jà
0: kí ló ṣẹlẹ̀
2: wà gbẹ yín méjì
0: kí ló ṣẹlẹ̀
1: ẹ bá rí ìwọ fún mi gbogbo owó tí wọn gbà lọrẹ Suzy ṣe é
2: gbogbo ọlọpàá bíbó ẹ wá bá mi kọ́ àwọn méjì tó wà ń bíbá ẹ ẹ jọ ẹ wá bá mi palẹ wọn mọ
1: balango
2: ẹ jọ ẹ wá palẹ wọn mọ.

0: ọrẹ
1: eléyìí tó bá tí mo rí ọ lónìí yìí ṣé kò le
0: àkójọ mẹta jèrè
1: àjọ mẹta ni
0: ẹkọ àrídìí ìbéèrè ẹni
1: ìwọ ló béèrè wà.
0: Anyway, epo pilẹ ti wọn ná ara òkè yìí ò rárẹ òkè ọhún mọ.
1: Iyùn gbọdọ̀ mọ ìrìn káàkiri mọ lẹnu ọjọ mẹta yìí.
0: Ọrẹ
2: òní
0: bínú ni mo kò tẹ́tẹ́ ni mo jẹ́ tí mo bá ń rán àsìkò yìí. Ká ní time tọwọ́ mi sì ń dán ni amọ̀ bí tá a jọ máa wà á kọ́kọ́ lọ ṣe Sunday school
1: náà
0: á kọ́kọ́ mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Kọ́lọ́n bá dágbà padà ni.
0: Àmì àmì kò lè pẹ́ mọ̀ torí mo sì bá àwọn ẹ̀kọ́ sọ̀rọ̀ tán náà máa káṣọ fún mi tí màá máa ta tí màá kàn máa fún wọn lówó padà bíi ti old level yẹn. Àwọn guys ti máa ń fún ní chino ti máa ń fún ní polongba yẹn àwọn náà ti ní boutique so àwọn ti pick dáadáa
1: wọn náà máa supply. Mi ò dáa báwọn.
0: So guy belt penny that time wà á ní láti assist ọ̀rẹ́ ẹ̀ ọmọ mi ò wúro ṣe ń wò mí I straight down àtọ̀ sáà náà mo ti jẹun last.
1: Ebi òpó ni àbíwò ni.
0: Ọ̀rẹ́ ebi pa mí o mọ̀ pé mo ní ọ̀sà náà ebi pa mí kò sí much ni.
1: O ṣe wá jẹun.
0: Ṣóògbọ́n Yorùbá ni kò sí level ńlẹ̀ ni mi ò kẹran sára kò yẹ.
1: Lambo o ti bá a dé báyìí.
0: Mo bá gbà padà sẹ́yìn má padà sẹ́yìn yẹn ti lọ.
1: O ti ba dojú ẹ.
0: Ẹyẹ gbogbo tó bá ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dá láyé náà lẹ́sìn don't be as it go be we'll see make am.
1: So rántí ìgbà tó o sì ní ṣọ́ọ̀bù tí mo máa ń sọ fún wọn pé báyìí báyìí lèyẹn ṣe ń ṣayé yẹn ṣayé báyìí.
0: Ọ̀rẹ́
1: tí ṣọ́ọ̀bù rẹ kún gbà náà táǹtì rẹ tó tọ́ torí tiẹ̀ lọ abá.
0: Ọ̀rẹ́ kò sí nǹkan tí mo nígbà yẹn táàjọ náà náà ń abá má ṣe báyìí.
1: Èmi ò ṣe bó ṣe ń ṣe yìí. Èmi ò ṣe bó ṣe ń ṣe.
0: Find me something chop now.
1: O ti da kò so ayé ń wo ti ọ̀rẹ́ tá a ti jọ jẹ́ kí n sì lè fi ọlẹ̀ báyìí náà ìbọn wá.
0: So kókó ní gàrí náà kí n kọ́ tẹ̀ fún yẹn rónà mo kàn fagídí dúró báyìí ni.
1: Lambo
3: Kàlílì
1: tatu ni ìyẹn.
0: Oh my god.
3: Ẹ̀tẹ̀ ibi tí mo ti ẹ̀fẹ́ gbòbi síbẹ̀.
0: Ṣé o tún wá bí ni? Salam. Ṣé o tún tọ̀pọ̀ oyún ni?
1: Bábí ìbáwo.
0: Ṣé o tún tọ̀pọ̀ oyún ni?
1: Wá rí mi
0: yàn. Torí mo tọrọ oúnjẹ, ebi ò pa mọ́. Kí ló tó ń sin wá ṣe lọ́dún ẹ?
1: Ọ̀rẹ́ ó yẹ mi kan lẹ́nu
0: mímọ sí. Ẹ̀lo ṣó dágbére fún mi pé ó ń bọ̀ mí báyìí ni. Àkóyẹ kó yẹ o.
1: Mi ì lè ṣe báyẹn. Tẹ́mọ̀ wá tó torí pé kò sí lọ́wọ́ ẹ mọ́ lónìí kí n wá jẹ iṣẹ́ ẹ lẹ́yìn ni kò possible náà.
0: Àkóyẹ kó rí bẹ́ẹ̀ náà.
3: Ó ní sùúrù lábọ̀ jàre
0: ẹ. Jọba mi wo kankan tí mo sọ fún jíjẹ ẹ náà jèrè.
3: Mo wá kiri báyà bọ́rọ̀ ẹ̀kọ́ ni mo lọ ló ń ṣe mí káàkiri.
1: Sori sẹ o.
3: Gbogbo ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ gbogbo wọn ni mo ń lọ lọ́dọ̀ wọn lẹ́lẹ́yọ̀ kọ̀ọ̀kan.
0: Àṣẹ òun ẹ lè tutù báyìí. Àṣẹ ọlọ́mọ lọ́àbí dẹ̀ lára.
3: Vita Borode lọ́dà mi ò bẹ ẹja mọ́ kó tiẹ̀ tẹ̀lé mi lọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì mi kán tiẹ̀ lè mọ̀ pé ẹni báyìí ló fún mi lóyún. Wá òde wá ń rìn kiri láti ìjọ oníkin lọ sọ́dọ̀ àwọn òbí ẹ̀ bọ̀dá sálámẹ̀ yín náà ẹ̀ gbọ́ ṣé ti bá dọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ tóun bá ń sọ wípé òun kọ́ lòun fún mi lóyún kí ibo mo fẹ́ kọ sí àkáǹtì mo fẹ́ kọ yẹn sí ẹ bá mi bẹ́ẹ̀ kó má ṣe báyìí fún mi
0: náà. Salam tí wọ́n bá sọ pé irú mi ò sí àkàwé mi ṣọ̀wọ́n ó yẹ kán fi sí rẹ́kọ̀dì
3: ni
0: kán pè é lórí torí ẹni tó ń wò yìí tó ń sọ̀rọ̀ bí aláàánúkù yìí ó ń ṣe bí ẹnikẹ́ni ìṣe ń fẹ́ fọ̀ kankan rí láyé. You can imagine pé ẹni tó ń bá àǹtí mi ṣiṣẹ́ mo dẹ̀ rí i pé parasite endo parasite ó ń bẹnu business àǹtí mi mo dẹ̀ tún wò ó ràn fífọ̀ wọ́n ló tún dùn yẹn lọ.
3: Ó dà ó ní mo kó wá àǹtí ẹ̀.
0: Ní
3: mo kó wá àǹtí ẹ̀ ṣé ìwọ náà kì í wá ń gbowó ni.
0: Owó àǹtí ti àbí tèmi.
3: Salam
0: bóyá màá padà wá fún tí mi ta jọ sọ yẹn kò yẹ.
3: Lambo já yanjú ọ̀rọ̀ iná o.
0: Salam mi ò ní time. A máa ríra
1: ti ibi tó lóore ẹgbàá nǹkan.
0: Mi ò ní ìdí ẹ̀ mọ́.
3: Lambo màá rógbó báyìí.

ẹ wá o ṣé kí n ṣe àwọn ọmọ àǹtí Suzy ni mò ń wò yìí ni àbí ọkùnrin wọn yẹn nìyẹn obìnrin tó bí yẹn náà nìyẹn kí làwọn ọmọ yìí ṣe àwọn ọmọ yìí tọrọ owó ni o ilé ayé yìí máa ó máa ní agbára o àǹtí Suzy ọ̀gá mi àǹtí yẹn dẹ̀ try agbọ́rọ̀ bàbá sórí agbétìyá sórí òun ló atójú àbúrò látójú gbogbo wọn gbogbo wọn ló ń gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n wá mu tí ọ̀fẹ́ wọn ṣe gbogbo ẹ̀ lọ́dọ̀ wọn ẹ rí àǹjọ̀fẹ́ ti kú báyìí ẹ wo kọ́ tó dà ẹ wo báwọn ọmọ wọn ṣe ń ráre bí wọn máa jẹ́ kí a jẹ wá o àwọn ọmọ èlò tó ń tọrọ owó kiri báyìí ṣáyé àwọn ọmọ yìí máa dà báyìí ṣáyé àwọn ọmọ yìí á sun wọn báyìí àti Suzy máa pẹ̀lẹ́ lọ́run ó ga o olówó kan kò tó sì mẹ́fà.

0: àwọn ìkàkùn gan bẹ́lẹ̀ yìí ó tó jẹ́ pé tá a bá fojú fo ṣẹ́rere wọn kì í ṣe ń tó ní láárí rárá la ṣe kó ṣẹ́rere àwọn ẹni tá a wí ọ̀hún sórí ètò kan ètò pàtàkì tí ń jẹ́
1: arábáni
0: látàgo mẹ́sàn-án ságo mẹ́wàá gbogbo àṣálẹ́ ọjọ́ àlàmísì èyí ni ọjọ́ Thursday ètò tá a wí ọ̀hún ó gbìnà yá lórí afẹ́fẹ́ nígbà tí bá àmọ́ tán yín Adémọ́lá Adéjúmọ́ máa fòbìlì túkọ̀ tó sọ ń tọmọ́ ọ̀tọ̀ bẹ́ẹ̀ pa akéré ẹ jù wá lọ ètò àtàtà láàfin ṣòdiwọ̀n.

0: We are pleased that we are here today to see you face to face and thank God for what you are doing for the country. And we hope all will be well.
1: Ikakugwa ni tashaleyi oni babawa ti won ti gba kan je gomina ni ipinle iwo orun johun ri gomina western nigeria ajagun feyinti general robert adeyinka adebayo gbogbo ilo mo pe gbajumo ologun ni baba won si mo pe oto okulu ni won koda won je kan ninu awon agbagba nile omo ku oju ojibi debi pe on gba ti orun ojo aye won o fi wo koda won ja re fun egbe igbimo agba yoruba yoruba council of elders abi baba wa sai lojo kesan osu keta lodun 1928 ni lule ife ni pele osun bo ti le je wi pe omo bibi ilu iyin ekiti ni won ni pele ekiti sugbon njo na lohun se mo pe ibi ti baba omo tobi omo ba wa nbe na le ti ri omo lo fi fa o to ye pe agbegbe ile ife njo na lohun ni baba won ti nsise to fi di pe olohun so wi pe ki baba o waye ehin ibi to npe ni ile ise igope godo de public works department ni baba won nse ni jọ na lohun nitori na baba lanfa ni ati darapo mawun eyan kaakiri nle omo ku otu ojibi se mo pe ibi ti ise ba gbe awon obi won lo na ni won tan lawon to bi won es mo pe ngba ta nso yi awon obi to bi won won mu iwe lokunkundun ngba to ku je pe baba na awon na je ni to mo ko to mo ka ehin ara awon lewe ti baba general adeyinka adebayo lori all saint school ni ekiti won tun lo si school ni ilu efa alaye ati ni ikole ni ipinle ekiti na won tun wa lo si christ school adu ekiti laarin odun 1942 si odun 1944 nile eko grammar ti won pe ni christ school adu ekiti kìí ṣe ilé ẹ̀kọ́ grammar christ school adu ekiti nìkan ni baba lọ baba tún lọ sí ilé ẹ̀kọ́ grammar kan tí wọ́n ń pè ní eko boys high school nílùú èkó láàrin ọdún 1945 sọdún 1947 níbẹ̀ ni wọ́n ti parí ilé ẹ̀kọ́ grammar wọn nínú ìwà takuntakun ìkúrẹ́ níjànú àti gẹ́gẹ́ bí ọ̀ntọ́lọ́n ti jogún intalipe ní ìwà aṣíwájú fún láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti àárọ̀ ọjọ́ ayé wọn ni àwọn tí wọ́n ń gbàyàn sí iṣẹ́ ológun jọ náà lọ́hùn-ún ni wọ́n rí lára bàbá yìí tí wọ́n fi ní wà alàgbà bàbá rẹ̀ ńkọ́ wọ́n wà ìyá náà ńkọ́ wọ́n ń bẹ̀ ìbá sì dá kọ́ darapọ̀ mọ́ wa o àti pé yìí iṣẹ́ ológun ọmọ lọ́jọ́ ọ̀la bá a sì ṣe ń wo nírú akakì tó ní yìí ọmọ ní àmúyẹ dáadáa fúnṣẹ́ ológun gẹ́gẹ́ bá a ṣe ń wá àwọn èèyàn kiri ní àsìkò tá a wà yìí bàbá tiẹ̀ kọ́kọ́ rò pé ológun kẹ̀ èmi kẹ̀ ṣùgbọ́n wọn báwọn ṣe ń wú ọ yìí o ọjọ́ nìkan tá a rí pé ó ní akakì irú iṣẹ́ bẹ́ẹ̀ láì bá lọ wo bàbá mọ̀ gbà sí wọn lẹ́nu níjọ́ náà lọ́hùn lọ́dún 1948 ni wọ́n wá darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń pè ní royal west african frontier force tá a tún mọ̀ ní rof royal west african frontier force ìgbà tí wọ́n fi bẹ̀rẹ̀ wọ́n ń pè ní signaler regiment signaler lẹ́yìn eléyìí níbi inú iṣẹ́ tí wọ́n wá ṣe yìí gan-an ni wọ́n ti wá fi ìwà àkúrẹ́ níjànú àti ìwà aṣíwájú tí ò lòdìwọ̀n ó gbé yọ tán yányán làwọn tó wá gbà ń ṣẹ́jọ́ náà lọ́wọ́ wá rò pé àṣìyànmú lẹ́yìn eléyìí ni wọ́n á bẹ̀rẹ̀ sí rán wọn ní ẹ̀kọ́ àti tẹ̀síwájú wọ́n wá bẹ̀rẹ̀ sí gba ẹ̀kọ́ mẹ́kọ́ nínú iṣẹ́ ológun. Fún àpẹẹrẹ, wọ́n lọ sí ilé ẹ̀kọ́ kan nílùú Ghana tó wà ní Tẹ́ṣì tí wọ́n ń pè ní Officer Cadet Training School láàrin ọdún 1950 sọdún 1952. Wọ́n sì ṣe dáadáa ńbẹ̀. Lẹ́yìn eléyìí, wọ́n tún ṣe ìdánwò kan tó jẹ́ pé gbogbo àwọn tó wà lábẹ́ amúnisìn ìbò àwọn orílẹ̀-èdè tó wà lábẹ́ amúnisìn ìbò àwọn aláwọ̀ funfun jọ́nà lọ́hùn ni wọ́n sábà máa ṣe British War Office Examination for Commonwealth Officer Cadets. Bàbá mọ̀ tún ṣe dáadáa ńbẹ̀. Èyí wá tún ṣe léyìí nìkan náà. Wọ́n tún pè kan ní Qualifying Examination fáwọn West African Officers. Àwọn tó wá láti apá ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà. Bàbá tún ṣe dáadáa ńbẹ̀ náà. Ìyún ò ní kọ́kọ́. Wọ́n tún lọ sí kan nílùú Èbó gangan tá ń pè ní Eton Hall ní United Kingdom. Eléyìí nìkan náà kọ́. Wọ́n mọ̀ tún lọ sí Staff College ní Camberley ní Surrey lọ́dún 1960. Lẹ́yìn eléyìí, wọ́n tún wá wà ní Imperial Defence College ní London láàrin ọdún 1965 sọdún 1966. Ibí gan-an ló ti jẹ́ pàwọn nìkan ni a lè pè ní ológun tó jẹ́ ọ̀gá tó wà nípò ọ̀gá níjọ́ náà lọ́hùn-ún tó sì ṣerú tó gba irú ìdánilẹ́kọ̀ọ́ tá ń sọ yìí. Wọ́n sì tún ṣe dáadáa ńbẹ̀ náà. Ẹ jẹ́ ká kíyèsí o. Gbogbo bí ilé ẹ̀kọ́ àti kọ́ṣẹ́ ológun tí bàbá yìí lọ nílé lóko lódò ẹ lẹ́yìn odi ni bàbá mọ̀ ti ń ṣe dáadáa. Eléyìí gan-an ló fà á tí ìtẹ̀síwájú wọn tó fi ń já geere. Gbogbo àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n lọ yìí ó jẹ́ kí wọ́n mọ̀ nípa intalepè ní ọ̀nà ìgbàlódé àti ọ̀nà ọ̀tun tí àwọn tó jẹ́ ológun tí wọ́n fi ń gbé iṣẹ́ wọn kalẹ̀. Bẹ́ẹ̀ ni àfọpọlọ ṣe tí è ṣe wípé a kàn ń kilẹ̀ lásán tàbá ń pariwo nìkan. Ọ̀nà ìgbàlódé pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ àtọgbọ́n àtinúdá ó fi hàn bí bàbá ṣe rí níjọ́ náà lọ́hùn-ún bí wọ́n ṣe gbájúmọ́ sẹ́yìn tó dàbí ìgbà tó jẹ́ pé ìtọ́lọ́run wá rán wọn ṣe látòdì ọ̀run nù. Ńgbà tó di ọdún 1953

nígbà tó di ọdún 1953 ni bàbá gba in tá n pè ní oyè àkọ́kọ́ tá n pè ní tí wọ́n commission wọn as a second lieutenant. Wọ́n wá jẹ́ ẹlẹ́ẹ̀keje ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà níjọ́ náà lọ́hùn. Ẹ rí pé nọ́mbà wọn officer number 7 ni N7. Kì í ṣe eléyìí nìkan. Bàbá lára àwọn tí wọ́n jọ wà tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ ńgbà náà lọ́hùn. Púpọ̀ nù wọn ọ̀padà di olórí orílẹ̀-èdè. Púpọ̀ nù wọn padà di ọ̀gá iléeṣẹ́ àwọn ológun tányányá Chief of Army Staff. Púpọ̀ nù wọn náà padà di aláṣẹ fún gbogbo àwọn ẹkùn níbi tí ibùdó ológun wà. Nínú tẹ̀síwájú, bàbá náà wọ́n ọlọ́run kẹ́ wọn dáadáa lẹ́nu iṣẹ́ yìí débi pé wọ́n dé ipò tó làmìlaka débi pé wọ́n padà wá di gómìnà ní ẹkùn ìwọ̀ oòrùn jọ̀hún. Gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan láàrin ọdún 1954 sọdún 1955 wọ́n jẹ́ platoon commander. Láàrin ọdún 1955 sọdún 1957 wọ́n jẹ́ signal officer, regimental signal officer. Lẹ́yìn eléyìí, wọ́n wá jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ẹni tó jẹ́ olórí tó jẹ́ gómìnà fún gbogbo Nàìjíríà níjọ́ náà. Tí wọ́n ń pè ní ADC, Edicor. Bàbá àwọn ni wọ́n jẹ́ ẹni àkọ́kọ́ láti wà nírú ipò tá ń sọ yìí. Tí wọ́n jẹ́ n tá a lè pè ní bíi amúgbálẹ́gbẹ́ náà ní ká pè fún gómìnà Nàìjíríà pátápátá ńgbà náà Sir James Robertson lọ́dún 1957. Àwọn náà lẹni àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà tí ọ̀kọ́kọ́ gbarúpù náà. Lẹ́yìn eléyìí, òkìkí wọ́n kàn nílé lóko lódò lẹ́yìn òdi. Ẹ̀sìrì pé lásìkò tá à ń sọ yìí náà kò fẹ́ẹ̀ jìnà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ sí àsìkò tí orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n gba òmìnira. Bàbá, gbogbo èèyàn ló mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ntá àti ẹ̀lẹ́pẹ̀ ní etí gómìnà wangba náà lálépẹ̀ etí governor general òun létí rẹ̀ òun lójú ẹ̀ kódà òun lẹ́sẹ̀ ti fi ń rìn bẹ́ẹ̀ ni irú ipò tí bàbá wangba náà nù. Lẹ́yìn eléyìí, bàbá mọ̀ tún lọ sí ibìkan lára àwọn àjọ ìṣọ̀kanlẹ̀ àgbáyé United Nations, àwọn ibùdó ogun tí wọ́n gbé kalẹ̀ ní orílẹ̀-èdè Congo nígbà náà. Àwọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láwọn ológun tí wọ́n lọ Congo ńgbà náà, bàbá ni olórí wọn, olóko wọn sùdí lọ sílùú Congo. Gbogbo àwọn èèyàn wa tí ó bá rántí ńgbà náà, ẹ rí pé orílẹ̀-èdè Congo, bí àwọn gbọ́nmi sí omi ò tó dàrú dàpọ̀, wọ́n ṣẹlẹ̀ ń lù yẹn níjọ́ náà lọ́hùn. Láyé Lumumba, Kasavubu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bàbá ni olórí àwọn

àti ìrúkẹ̀rúdò tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Congo kó wá sí òpin. Wọ́n sì tún ṣe dáadáa nínú iṣẹ́ yìí náà níjọ́ náà lọ́hùn tó jẹ́ pé kódà káàkiri àgbáyé òun ni wọ́n mọ̀ wọ́n. Lára àárú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ní orílẹ̀-èdè Congo yìí òun náà lọ fà á nígbà tó di ọdún 1964 tí wọ́n tún wá fi yan bàbá gẹ́gẹ́ bí olórí iléeṣẹ́ àwọn ọmọ ológun ní gbogbo Nàìjíríà láàrin ọdún 1964 sọdún 1965.

ṣinu lára àwọn tí sì ń bá bàbá tá a sọ yìí ṣiṣẹ́ ńgbà náà láwọn ọ̀gá ológun pátápátá tó jẹ́ ìbò ńgbà náà tí wọ́n ń pè ní major general christopher welby hebrard lára àwọn tí ń bá a ṣiṣẹ́ ńgbà náà lọ́hùn-ún náà ni bàbá wa general adeyinka adebayo àwọn apò tí wọ́n fún wọn yìí ó jẹ́ kan lára àwọn tí wọ́n kọ́kọ́ wọ inú iṣẹ́ ológun sàn-án tí wọ́n fẹ́ sọ di ti nàìjíríà tán yányá tí ò ní sọ wọ aráàlú òkè kankan ńbẹ nigerianization of the army tí ò ní sí ọwọ́ aráàlú òkè kankan ńbẹ ẹ̀rí pa àdàkọ pé ìbò gangan lọ̀gá iléeṣẹ́ ológun pátápátá ní nàìjíríà ṣùgbọ́n bàbá adéyinka adébáwò wà lára àwọn tí wọ́n fi ojú sí lára wípé ńgbàkigbà táwọn bá ṣe tán táwọn yọ̀ǹda iléeṣẹ́ ológun fáwọn ọmọ bíbí ìlú nàìjíríà general adéyinka adébáwò wà lára àwọn tí wọ́n fojú sí ńgbà náà wípé òní ò mú àlá àwọn ṣe láti gbé iṣẹ́ ológun kalẹ̀ bó ti yẹ kó rí tí ó sì lè fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú akẹgbẹ́ lágbàáyé gbogbo ayé lọ́wọ́ amọ̀rú ẹ̀ tí bàbá ìjẹ́ o ẹni tára wọn balẹ̀ ni wọ́n ní ọgbọ́n àtinúdá tí ò ṣe fẹnu sọ wọ́n sì wàá mọṣẹ́ ológun yìí kọjá kàásì nǹkan kò sì sẹ́ni tí bàbá ò lè bá ṣe o ọkùnrin ni obìnrin ni ẹ̀yà kí ìyà tí ìbá àti wá ẹ̀sìnkẹ́sìn tí ìbá ṣe irú òṣèlú tí ìbá mọ ṣe bàbá mọ̀ ní àkómọ́ra púpọ̀ jù wọ́n mọ̀ ní àkómọ́ra wọ́n mọ̀ kó yàn mọ́ra tán yányá o kò sí ń tọ́kan bàbá pẹ̀lẹ́sìn rẹ kò sí ń tọ́kan bàbá yìí pẹ̀lú ẹ̀yà rẹ kò àníṣẹ́ tó o bá ti dúró gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ ò lè bá bàbá ṣiṣẹ́ táwọn náà bá sì ti ríru akakì tíwọ̀ náà ní táwọn náà tó wọ́n rí pé o ní àfojúsùn bíi tàwọn bàbá mọ̀ ṣe tán láti mú ọmọ́ra tán yányá irú èèyàn bẹ́ẹ̀ ni bàbá irú ipò tí a wà rí lórílẹ̀‐èdè nàìjíríà ńgbà náà tó fi jẹ́ pé ìjọba àwọn ìjọba ológun wọ́n gorí àlééfà lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní lọ́dún 1966 ńgbà tá a ní àwọn sọ́jà tí wọ́n gbàjọba ńgbà náà tẹ́ ẹ̀ bá gbàgbé ẹni tó jẹ́ olórí orílẹ̀‐èdè nàìjíríà the federal prime minister alhaji sir abubakar tafabalewa ọba ìdìtẹ̀gbàjọba tá a ń sọ yìí lọ ẹni tó jẹ́ premier olóòtú ìjọba fún ẹkùn ìwọ̀ oòrùn ní western state ńgbà náà the regional premier ní west olóyè samuel ládòkè akíntola wọ́n bá ìdìtẹ̀gbàjọba yìí lọ níjọ́ náà lọ́hùn-ún tí wọ́n ti ẹ̀tún jẹ́ ààrẹ ọ̀nà kankanfo tilẹ̀ yorùbá tẹ́ ẹ̀ bá gbàgbé bàbá wa festus okotiebo wọ́n bá ṣẹlẹ̀ tá a sọ yìí wọ́n bá rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn eléyìí ni ìṣàkóso ẹkùn ìwọ̀ oòrùn ńgbà náà ọwọ́ bọ́ sọ́wọ́ lieutenant colonel francis adekunle fajuyì àwọn wá jẹ́ gómìnà ológun nípínlẹ̀ ní ẹkùn ìwọ̀ oòrùn military governor western region lieutenant colonel francis adekunle fajuyì ṣùgbọ́n ńgbà tá a tún fi rí oṣù mẹ́fà lẹ́yìn ẹ̀ ìṣẹ̀lẹ̀ lámì náà mọ̀ tó ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹni tó jẹ́ gómìnà ológun ní ẹkùn ìwọ̀ oòrùn tá à ń sọ yìí lieutenant colonel francis adekunle fajuyì àwọn náà mọ̀ tó ń bá ṣẹlẹ̀ láabi yìí lọ àwọn ológun míì wọ́n tó kóra wọn jọ wọ́n tún dìtẹ̀ gbàjọba eléyìí ló fà á tó fi jẹ́ pé àwọn tó wá jẹ́ aláṣẹ níléeṣẹ́ ológun ńgbà náà wọ́n wá rò wípé ta tún wà láwọn fọkàn tán tó lè ṣàkóso ẹkùn ìwọ̀ oòrùn bí ọlọ́run ṣe sọ wípé general adeyinka adebayo wọn di gómìnà nù ní ẹkùn ìwọ̀ oòrùn níjọ́ náà lọ́hùn orípo colonel ni wọ́n wà colonel robert adeyinka adebayo ìgbà tá à ń sọ yìí ó lágbára díẹ̀ ó lágbára díẹ̀ ẹnìkan tó jẹ́ gómìnà òun ṣẹ̀ṣẹ̀ kú tán ni àwọn gbà kú rẹ̀ orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ àti ìpínlẹ̀ ẹkùn ìwọ̀ oòrùn pàápàá ó wà nù kọ̀bà kò lé tí èyí bá ṣe ń tó ní ọgbọ́n àtinúdá tó kó yàn mọ́ra tán yányá
tó sì dára rẹ̀ lójú nínú iṣẹ́ tó yàn láàyò àsìkò tá à ń sọ yìí ó kò ní àsìkò jẹ̀lẹ́ńkẹ́ irú àsìkò tí bàbá yìí tí wọ́n gorí àlífà gẹ́gẹ́ bí gómìnà nu ní ẹkùn ìwọ̀ oòrùn ńgbà náà nígbà tó tiẹ̀ tó ń bù ṣe gàdà tó bù ṣe gèdè nínú ìṣàkóso wọn gẹ́gẹ́ bí gómìnà ogun abẹ́lé mọ̀ tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ogun abẹ́lé tó mọ̀ lágbára mọ̀ ni tó yẹ pé àwọn ọlọ̀tẹ̀ ńjọ́ náà lọ́hùn tá à ń pè ní biafra wọ́n mọ̀ gbé wọ́n mọ̀ dí tí ń báyìí lọ́mọ̀kú wọ́n mọ̀ fẹ́ẹ̀ gbé ìjà ká wa mọ́lẹ̀ lẹ́kùn ìwọ̀ oòrùn gbogbo àwọn tó jẹ́ àgbàlagbà wọ́n mọ̀ rántí ńjọ́ náà lọ́hùn kí n tá à ń pè ní ó lè kú ìjà ọ̀rẹ́ bá a ṣe wà rèé o tí bàbá sì ń bá ìṣàkóso lọ ní ẹkùn ìwọ̀ oòrùn nígbà náà lọ́hùn gbogbo ayé ló mọ àti mọ ṣe bọ bàbá yìí kò ní fipá kan bọ̀ kan nú jẹ́jẹ́ rẹ̀ ní lọ kò tiẹ̀ fẹ́ wàhálà kankan lábẹ́ ẹbí tí wù ọmọ ẹ mọ́ gbà wípé nígbà ìṣàkóso ìjọba wọn gẹ́gẹ́ bí gómìnà òun náà tó ní ogun àgbẹ̀kọ̀yà bẹ́ẹ̀lẹ̀ gbogbo ẹni tí bá ń ṣèjọba lásìkò tá à ń sọ yìí ó mọ̀ lágbára pọ̀ ẹ mọ́ gbà pé lápá kan ogun abẹ́lé lọ láàrin biafra àti nàìjíríà ogun tó wá tún bẹ́ẹ̀lẹ̀ lẹ́kùn ìwọ̀ oòrùn bí táwọn tí ń ṣèṣàkóso ìjọba wọn tàgbẹ́kọ̀yà tọ́jẹ́ pé aṣíwájú àwọn àgbẹ́kọ̀yà ńjọ́ náà lọ́hùn bàbá wa lákanrán bàbá tàfá adéoyè àwọn lolórí àwọn àgbẹ́kọ̀yà ńgbà náà inú ọgbọ́n àtinúdá tọ́lọ̀ ń jogún bàbá yìí ọlọ́run tún lò wọ́n láti jẹ́ pé wọ́n ó mú àwọn àgbẹ̀ yìí mọ́ra ńgbà náà àti aṣíwájú wọn tó fi jẹ́ pé ọlọ́run ó tún bá ní dóòlà ogun yìí

0: ẹnikala o ọtun oluwawo le ibadan oloye ewe n jẹ adegoroye igi adu bi agbefagori tẹ ọmọ dida wa maa gun maa tẹ onisulo niya keyi ọmọ sese ẹni kọ ma jẹun bi eliri ọjà tẹgbẹ rẹ n ta ni wọn gbé kalẹ lọọta oṣowo gbéyàwó rere nbẹ ìgbìyànjú rẹ ni ètò wa maru ori tó gbé wáyé ma balọdọ ewe n jẹ adu bi ọtun oluwawo le ibadan ni baba asalẹ loju ọna oje nbadan lati oji ẹlẹni ẹgun ọkada baba asalẹ oju sọọsi ni ẹ ti sọkalẹ ẹ ti ri ẹkọ mọna wọn gbagada gbagada ewe n jẹ adu bi nbẹ tabi kẹkẹ wọn sori 08033260141 olóye ewe n jẹ adu bi ọtun oluwawo le ibadan ló ní ìrọ̀rùn lábá nígbà tá a dáyé.
1: Ó wo Èdùmarè ló fún 32 FM níyì rẹ̀.

ìyà tó wà nínú consistency pẹ̀lú motivation. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ nínú ayé tó jẹ́ wípé lọ́pọ̀lọpọ̀ gbà bóyá wọ́n gbọ́ téèyàn kan ṣe sọ̀rọ̀ kan tán láìpẹ́ ni tó wú wọn lórí dáadáa, wọ́n wà motivated lolóyìnbó pé àbí wọ́n wo fíìmù kan tán tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé wọn díẹ̀, wọ́n wà motivated àbí tàbí wọ́n gbọ́ sermon lẹ́nu àáfàá wọn yálà ní ilé ìjọsìn onígbàgbọ́ tàbí ní mọ́ṣáláṣí ọjọ́ Friday. Wọ́n wà motivated, motivation ni gbogbo ìwọ̀nyẹn. Ara wọn mọ̀ gbé fúkẹ́ fúkẹ́ fúkẹ́. Ṣùgbọ́n nǹkan tí wọ́n ń pè ní àṣeyọrí kò wá látinú motivation, ó wá látinú ṣíṣe action jó gbégbèsẹ̀ gan-an. Mi mẹ́ni tí mò ń bá sọ̀rọ̀ lálẹ́ yìí o, mi ò mẹ́ni tí arán mi sí, mi mẹ́ni tí ọ̀rọ̀ yóò bá lálẹ́ yìí. Ṣùgbọ́n ìbéèrè tí ń wá sọ́kàn mi ni wípé ìgbà wo ló ti gbégbèsẹ̀ kàn-ín. Èmi àtẹnìkan jọ ń sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, mo jókòó àjọ sọ̀rọ̀, ó wà motivated, ara rẹ̀ ń gbé fúkẹ́, mo rí lójú ẹ̀ pé ẹni yìí ó wà motivated. Wọ́n á bi léèrè bí ẹ pé ká tó kúrò níbi tá a jọ jókòó sí, kí ni tí mo bónítọ̀ ń sọ náà? Mo bá sọ àwọn nǹkan kí má lọ bẹ̀. Wọ́n á ní níbo ló ti fẹ́ mú, níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀, nígbà tí ó fi dá mi lóhun mi kàn lé ní mi tí ẹ mọ bí tó yẹ kí n ti bẹ̀rẹ̀ gan. Nǹkan kan tí ẹ̀mí sọ fún mi lákòókò ni wípé ẹni yìí bó bá kú òǹbí ibi tá a ti sọ̀rọ̀ ẹni ó parí sí. Kò ní gbégbèsẹ̀ kan bó tilẹ̀ wọ́ mọ, motivation nírú wọn máa fi gbéra. Gbégbèsẹ̀ kíní ọ̀hún fẹ̀ ó kó tó bí àrírú ẹ̀ rí. Tó bá ti gbé first step ó ti wọnú ẹ̀ nà. Ìgbésẹ̀ tó ṣòro àti gbé jù láyé ìgbésẹ̀ àkọ́kọ́ ni. Gbégbèsẹ̀ àkọ́kọ́ gbìyànjú gbégbèsẹ̀ àkọ́kọ́ yẹn. Gbé ìgbésẹ̀ akin yẹn. Tó bá gbégbèsẹ̀ àkọ́kọ́ ó rí pé yòókù yóò rọrùn àti gbé. Mo wo fídíò kan lórí Instagram.

ọba ṣe ń darapọ̀ mọ́ àìkànnì 32 FM 949 94.9 lẹ́sẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ báyìí di ṣọ́lá ọ̀rọ̀ lábí pírẹsẹ̀ńtà ló kọ́ mi. ẹlẹ́mbẹ̀ ọ̀hún mílíkì express lélẹ́yìí ẹ̀wò ẹja gboko bòmí lọ.

0: kí ni nǹkan ẹlẹ́ẹ̀kejì lálẹ́ yìí jàre ọ̀nà méjì dáadáa ó jìfà bàdà.
1: tó tó ṣe bí rọwẹ o ẹyin àgbà o kẹ dárí jì
0: ni. nǹkan ẹlẹ́ẹ̀kejì ni wípé kì í ṣe gbogbo èèyàn ni ó ṣe fẹ́ràn rẹ.
1: bí sùn ní
0: ra. èéṣe kí ló dé o ò ṣe dé fìlà mọ́ wo bẹ̀.
1: ló ń bá wí.
0: gbogbo èèyàn kọ́ ni ó ṣe fẹ́ràn rẹ o má di perfectionist níbi wípé yẹn gbogbo èèyàn ni kó fẹ́ràn rẹ. àwọn decision kan bẹ ó require pé káwọn kan má like ẹ naturally. nítorí gbogbo àwọn tí wọ́n bá máa jáyà òdodo wọ́n á máa jẹ́ ọ̀tá olódodo. gbogbo àwọn tí wọ́n máa jáyà tó jẹ́ pé wọ́n jẹ́ ọ̀tá ojú ọ̀nà wọ́n á máa páyà gbogbo ẹni tí máa ń lànà. gbogbo àwọn tí máa jáyà ẹni tí máa challenge àwọn bad authorities wọ́n á máa jáyà rú àwọn èèyàn bẹ́ẹ̀. torí ìdí èyí kì í ṣe gbogbo èèyàn ló ṣe lè fẹ́ràn rẹ wábìrà rẹ léèrè. ṣé cause tó wà yìí ṣé cause for justice ṣé cause for truth ṣé ojú ọ̀nà òótọ́ ló wà ní àbójú ọ̀nà àná wájójú ọ̀nà òótọ́ ló wà. táwọn kan wá ṣe bẹ́ẹ̀ tí wọn ò nífẹ̀ẹ́ rẹ tó wá fẹ́ please wọn people pleaser ó fẹ́ please gbogbo wọn gbogbo wọn mọ kọrin rẹ ó tí ì níbi tó ń lọ. ó jẹ́ pé gbogbo àwọn tó ń fi léde báwọn èèyàn kí gbogbo èèyàn lè kí gbogbo èèyàn lè fẹ́ràn rẹ kán lè please ẹni kó lè please wọn ó tí ì níbi tó ń lọ. wo fídíò kan nìní dákọ̀ ń tàn wo fídíò kan lórí social media lẹ́jọ́ mẹ́ta ẹ̀tẹ́nìkan ń sọ̀rọ̀ tí ń sọ wípé òun ò pẹ́pẹ́ sẹ́ o bóun bá di olórí tóun fẹ́ dà òun ó make àwọn opposition bóun ó make wọn stronger nítorí wípé it's a democratic government ọgbọ́n lọ́gbọ́n lèèyàn fi ṣọgbọ́n torí ìdí èyí opposition òun ó jẹ́ kí wọ́n strong dáadáa. tó kọ́kọ́ wá sọ́kàn mi ni pé you can't please everybody. tó bá jẹ́ pé mo tó fẹ́ ṣe ohun ojú ọ̀nà ni lóòótọ́ kí ló dé tó fẹ́ please ẹni tí ó jẹ́ pé ojú ọ̀nà ń bà á lẹ́rù tàbí kó jẹ́ ọ̀tá ọ̀nà àmọ́ torí wípé o fẹ́ kí gbogbo èèyàn máa pariwo rẹ pé ìwọ nú o bábáò olúwa dá bàbá sí fún wa bábáò olúwa dá bàbá sí fún wa ó fẹ́ kí wọ́n máa pa everybody máa pariwo kó má yẹ nìkan lẹ̀ àtọ̀tá àtọ̀rẹ́ ó fẹ́ lọ́ta nínú ayé ó fẹ́ ga nínú ayé ló ń sọ yẹn. ó fẹ́ láwọn kan tí ó kórira rẹ ó fẹ́ ga ní wọ́n ń sọ bẹ́ẹ̀ hàn àwọn kan ò lè fẹ́ràn ẹ everybody cannot like you. orí ìdí èyí ibi tó ń lọ ni kò kọjú sí gbogbo àwọn kan bẹ tó yẹ pé bí ajá ni wọn wọn kàn mọ gbólẹ́gbẹ̀ẹ́ gbólọ́tún gbólósì gbígbó lajá gbó kíkàn làgbó kàn ṣùgbọ́n tiẹ̀ ibi tó ń lọ ni ọkọ̀ jú sí. táwọn mọ̀ ṣe làwọn ń ṣe yẹn naysayers àwọn náà làwọn mọ̀ sọ wọn mọ yẹ́ẹ̀sì sọ ọ̀nà ẹyin méjèèjì òjò papọ̀ ẹjọ́ ní díútì tó yàtọ̀ gédéńgbé nínú ayé wọ́n wọ̀n gbà tó bá ti mọ̀ kó ojú ọ̀nà nìwọ́ wà máa tọ ojú ọ̀nà ń lọ tó bá pẹ́ tó bá yá yóò padà yé wọn wọ́n àláìn mọ́ dream rẹ̀ gbogbo èèyàn kọ́ ló ṣèṣe yẹ́ẹ̀sì fún
1: o.
0: don't be a yes person learn to be a no person nígbà míì mọ bí wọ́n ṣe sọ pé rárá lórí eléyìí no I am not doing ẹyin lọ́wọ́ sí ṣùgbọ́n torí pé o fẹ́ kí wọ́n kórira rẹ gbogbo ìgbà yẹ́ẹ̀sì náà ọgbẹ́ tọ̀tún wá yẹ́ẹ̀sì náà ọgbẹ́ tòsí wá yẹ́ẹ̀sì náà ó wá di yes person sínú ayé o mọ bí wọ́n ṣe sọ wípé ìjókòó ìmì ní ìjókòó ńbẹ àyè tẹ́ ẹ pe amọ́ rẹ̀ sílẹ̀ yìí kò sáyè mi ń bí wọn ò ní ìjókòó. yes person gbogbo àwọn yes person wọn láàyè nínú wọn láàyè lókè téńté. don't be a yes guy yes guy yes lady yes o sì lóun lọ ibì kan tó jìnà àwọn kan bẹ bó bá ṣe yes sí wọn yóò dín ìrìn àjò rẹ kù nú ayé o gbúdọ̀ ṣe no kó lè rìn jìnà o le ti o le ka o lara die o onigba mi en ton sumo pekipeki lo gbudo se nose to ba je pe lo to onibi to nlo shadu akolohun o la o loju o awon kan be lo to ni won sumo pekipeki iwo to ba ye nu rin ajo aye re wo awon rin ajo kan be to je pe won o ni ba orin ni ba orin bo se le wo ko ko feran won to won ni ba orin ni ajo yin olorun o ba wa la o loju to lati da won yen mo o le ro wi pe won fun o ni moran ni o ni mo wi pe won fe da o pada lo soku eru ni mo bo se nse no sa won kan
1: jura mi o wi pe
0: ngo ma je pe o fe munu gogo eyan dun o fe munu omo re dun o mo bo se nse no sa won decision kan to mo re fe gbe
1: awon to fe ran mi o
0: fe munu baba re dun iya re dun o mo bo se nse no o gbe won joko a daddy e je ka jo wo kini yi e wo kini e je ka jo wo isin wo ikoro wo un da ba jijo wo gege ni gun se ki se sentiment baba kan lo fi fe se no si kini yen they say from the place of sentiment from the place of ota ota mi abi ore ota mi abi nkan kan lo fe fi se no fun o ore re tin se no un o fe ko se yes si to un o je wo se ki se from the place of trauma wa se ka jo wa ma fight trauma kan na ni tori pe won ti ni trauma I kemi na wa di traumatic person nitori titi abi ki won ma le debi ogo ti mo nlo mo bi won se nse no be ni elekeji iwo na mo bi won se accept no ngo baba sakotun eja sakosi iwo mo bi won se nse no abi iwo na mo bi won se accept no gege bi eyan eleran ara mo wi pe ki se gbogbo nkan na lo gba yes fun iyen na to wa important ki se gbogbo nkan na ni o ri yes fun gbogbo to ba bere ki se gbogbo e lo ri yes fun bi no ba wa de iwo na analyze e dada from the place of logic pe kilo de teni yi se no e o ejo wo bata

0: kí lè lẹ́ẹ̀kẹrin náà lálẹ́ yìí àwọn àṣìṣe tá a bá ṣe nígbà míì ó dàbí owó tá a san láti fi ra iyì ni ẹ o àwọn àṣìṣe míì ń bẹ téèyàn ò ṣe they are like tuition for growth àwọn àṣìṣe mistakes tá a bá ṣe ó dàbí àwọn owó tá a san láti fi ra iyì láti fi ní ìtẹ̀síwájú díẹ̀ yìí gbogbo ìjákulẹ̀ gbogbo àṣìṣe kọ́ ni ń sun ní sẹ́yìn àwọn lè ti ń sun ní síwájú ló pọ̀ jù láàrin àwọn àṣìṣe orí bó bá ti ṣàṣìṣe ó ti mọ̀ wípé báyìí ni wọn èé ṣe kì í ṣe báyìí ni wọn ò gbọ́dọ̀ ṣe ọ bá fẹ́ ṣe nígbà míì ó mọ bó ṣe ṣe ó rí pé o ti sún síwájú sí count your blessings and count your failures too siri daju wipe o nte siwaju aka je nikan to duo to dagun bi odo e ah mi ma so pe o kan duo si o nwo bi odo e ri dan dola won mo tan pe lodo e ri dan
1: mba ni ko ni to to ki keke mole
0: ko di keke mole abi
1: ko di trap land the world ko to so dari bo ma ti lo
0: Tani wa keke ina, ajala travels over the world.

0: nínú àwọn nǹkan tí mọ́ jí ìdùnnú ẹ̀ dá láyé òun ni pé kò pọ́n ní pé a mẹ́nu bà á láìpẹ́ yìí
1: àjọkẹ́
0: kó máa fi ra rẹ wé nǹkan èèyàn máa fi success rẹ àṣeyọrí rẹ lóòótọ́ ni àmọ́ ẹ̀rí bí lágbájá ṣe rí ni tó fẹ́ ṣàṣeyọrí ni àbò fẹ́ rí bí lágbájá ìyàtọ̀ ń bẹnu méjèèjì o àwọn kan sì ń bẹ nínú ayé ìyún ó mú mi lọ síbì kan lálẹ́ ọ̀rọ̀ sports ń padà wọbẹ̀ lálẹ́
1: yìí
0: ìfẹ́ wọbẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ọ̀rọ̀ yìí yóò mú mi wọnú sports àwọn ronaldo is the goat messi is the goat ọ̀rọ̀ sports láti pọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jẹ́ fan cristiano ronaldo nínú wọn ò dùn kò sì sídìí tínú wọn ò fi dùn lákòókò tá a wà ju wípé comparison ni wọ́n ń ṣe ronaldo dáa ju messi lọ àmọ́ messi ní bẹ ní final yìí ronaldo dáa èmi ò sọ pé mo fi ń ṣe comparison mo rárá kò rí bẹ́ẹ̀ àmọ́ ìyá tó ń bẹ láàrin àwọn méjèèjì gédéńgbé àwa là ń compare
1: gbogbo
0: ẹni tí bá ti mọ́ fi ayọ̀ titi ẹ̀ tí máa fi wé tẹlòmíì kó tó lè dunnú ó ń tọ̀hún lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò mọ̀ bára rẹ̀ nú jẹ́ ni ayé mọ̀ ṣe fíìmù fárokùn yẹn nítorí pé lágbájá kinní kan kò yẹ kí kinní kan tọ́lọ́ bá sọ pé dàkejì ohun tó ń ba lọ́kàn rẹ̀ ni ó gbé wá ń kọ́ ọjọ́ olúwa fẹ́ ní dùnú nínú ayé wọ́n fira rẹ̀ wé èèyàn wọ́n fi dunnú rẹ̀ wé tẹnikẹ́ni bẹ́ẹ̀ ni a lè wáyé lọ́jọ́ kan náà kò túmọ̀ sí pàjọ́ là lọ́jọ́ kan náà wọ́n fi dunnú rẹ̀ wé tẹnikẹ́ni ṣe tiẹ̀ lọ́tọ̀ run your own race mọ́ wọ ago aláago ṣiṣẹ́ mọ́ wọ́wọ́ lọ́wọ́ ṣiṣẹ́ àkókò tá a dá fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tẹpámọ́ṣẹ́ ti tiẹ́
1: ṣìkìṣìkì máa mi
0: ìjà gbọ́ ṣìkìṣìkì tí ń mì náà ẹlẹ́bẹ̀ẹ́ kúkàlẹ̀ dr ebenezer obi ẹlẹ́bẹ̀ẹ́ wo chief ebenezer obi

ẹ ìbéèrè kan ni mo kọ́kọ́ fẹ́ béèrè náà àmọ́ kí n tó béèrè ìbéèrè ọ̀hún ó ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni àbí sorry ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni àbí 32 FM 94.9 ẹ̀ ń gbọ́ yìí Waheed Sola ọ̀rọ̀ rabbi presenter ló kọ́ mi miliki express miliki ìkulẹ̀lẹ̀ miliki lórí express ebi tẹ́tí láǹfààní àti máa gbáwọn ọ̀rọ̀ tí márúgbó takébé tọ́dọ̀ asúngìrì ṣarajọ gbọ́rọ̀ tí wúlò fún gbogbo mùtúmùwà pẹ̀lú orin àrídunnú àgbọ́dunnú àgbọ́ yí ọ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ló dùn tómi alágbàyúgbàyúgbà ajé ń béèrè ìbéèrè ọ̀hún tí mo fẹ́ béèrè lẹ́ẹ̀kan wọn rántí irú èèyàn wo ló jẹ́ gan-an njó mọ̀ wípé bo bá ka àwọn méjì mẹ́ta mẹ́rin tó tán sọ̀gbà yí ẹka tí ń bẹlẹ́gbẹ́ rẹ ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì ẹgbẹ́ iwájú iwájú àtẹ̀yìn njó mọ̀ wípé you are a product of the people who surround you ìròrí àwọn tí wọ́n bá surround ẹ tí wọ́n dúó lẹ́gbẹ́ rẹ tánjọ́ rẹ rẹ tẹjọ́ ń jẹ tẹjọ́ mu ìròrí wọn yóò affect irú ìròrí tí wọn náà ó máa ní tó bá láwọn èèyàn tí ń bẹ lágbègbè rẹ tó jẹ́ pé wọ́n ṣe máa ń ronú wọ́n máa ń ronú bí tí ni wọ́n máa ń ronú bí ẹyẹ wọ́n máa ń ronú bẹ́ẹ̀ ni bí eku wọ́n kàn ronú ṣíún má jẹ́ ń tàn ọ́ ìwọ náà ìrònú títí ẹ ṣíún náà ní orí o àmọ́ tó bá jẹ́ wípé àwọn tí wọ́n mú ní ọ̀rẹ́ àwọn tó ń wà lẹ́gbẹ́ rẹ lọ́rẹ̀ẹ́ lábúrò tó jẹ́ pé wọ́n tó máa ń rí lọ́pọ̀lọpọ̀ gbà àwọn tí wọ́n máa ń ro forward thinker ni wọ́n àwọn tó jẹ́ pé lónìí they are working on a project ọ̀la wọ́n ṣe project míì ọ̀tún la wọ́n gbé nǹkan kan tó làmìla kálẹ̀ má jẹ́ ń tàn ọ́ tí wọ́n gan bá ń délé tó o bá fẹ́ yọ̀lẹ ò ní lè yọ̀lẹ wọn náà ronú sí pé kí ni ohun tèmi náà fẹ́ ṣe you will be like them they will influence you ó máa ronú bíi títí wọn bẹ́ẹ̀ sì rèé táwọn náà bá jẹ́ tí máa ronú bíntín ronú kúkulú ronú bí ẹyẹ bí eku káṣá jẹ káṣá ti mu ká mọ̀ gbélé ayé ṣeun tọ́ dáa tó bó bá jẹ́ pé báwọn ti máa ronú tiwọn nìyẹn gbọ́n jẹ́ ń tàn búwọ̀ náà ṣe máa ronú nìyẹn the people you spend time with influence your mindset standards and direction ibi tó ń lọ nínú ayé àwọn tó ń bá rìn wọ́n determine bó ṣe ronú sí bó ṣe rìn sí bọ́kàn rẹ ó ṣe máa ṣiṣẹ́ sí àwọn ẹ̀dá kan ẹlòmíì ọkàn ẹ̀ ò lè ronú kó ẹ ṣàkíyèsí kinní kan táwọn ọ̀rẹ́ kan ń bẹ tó jẹ́ wípé ọ̀rẹ́ alákọ̀ọ́kọ́ ó nílẹ̀ ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà nílẹ̀ ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta nílẹ̀ ṣe rí tí ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tí ò bá tí ì nílẹ̀ kò lè pẹ́ ralẹ̀ torí pé yóò máa wo pé àwọn ọ̀rẹ́ mi ti nílẹ̀ ẹ jẹ́ kémi náà ṣègbìyànjú kí n lè ra ilẹ̀ ara influence tí mò ń sọ nìyẹn ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kíní ní investment ẹlẹ́ẹ̀kejì ní investment ìwọ́ wà láàrin wọn ojú ó máa tì ọ́ gbogbo owó ọ̀nà ó ṣe ní investment ló máa wá àmọ́ ọ̀rẹ́ alákọ̀ọ́kọ́ bíi kí wọ́n lọ fa nǹkan tí ò nítumọ̀ ẹlẹ́ẹ̀kejì bíi kí wọ́n lọ mumu kúmu ìwọ náà lọ́nà kan àbí kejì ó lè ronú kọjá báwọn tí wọ́n wà lágbègbè rẹ ṣe ń ronú torí ohun tí wọ́n ń pè ní àṣeyọrí nígbà míì ó ní ṣe pẹ̀lú exposure kí ni nǹkan tó wà exposed sí àwọn social gathering wo ló ń rìn sí tí social gathering rẹ tí ò bá ti ní àṣeyọrí nínú ìwọ náà àti láṣeyọrí rẹ yóò mọ̀ ní agbára o torí you cannot outsmart your cycle àbí kí n sọ pé circle ni bẹ́ẹ̀ ni circle o lè outsmart wọn bí sẹ́kù rẹ bá ṣe ń ronú tó bá máa ronú jù wọ́n lọ ìrònú ọ̀ngàn ò tún ní nítumọ̀ tó kàkà kó máa evolve ó máa revolve ni kàkà kó yí padà dẹni àtúnbí dẹni tuntun ó wà á máa ẹni tó dẹ́ lánàá náà lọ́ọ́ máa jẹ́ ó máa revolve round ó ní evolve dẹni tuntun dẹni àtúnbí. ṣìkìṣìkì leléyìí ṣìkìṣìkì máa mè kí ni wọ́n ń pe ṣìkìṣìkì owó ni ẹja gbọ́nà rìn síwájú jàre ẹ mọ̀ pé ètò yìí ò kò tó
lai si orin to dun tori ide ye ja gbadun mo nbo na bo ni mo nlo gan na ah eleyi ti mo nlo ikidi e o ele nbe ku kare

lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ kan jẹ jáde lórí social media láàrin àwọn celebrities méjì kan tí wọ́n sọ̀rọ̀ nípa topic kan tí topic yìí sì ó jẹ́ èyí tí mo fẹ́ràn ẹni tó bẹ̀rẹ̀ topic kan ni etí ọba àwọn alamọ etí ọba àbí wọ́n àǹfààní àwọn tí ọba metí ọba content creator ni wọ́n kan tó kúrò lórílẹ̀‐èdè nàìjíríà nígbà àwọn tó dé us tán content creator yìí náà tún ṣe kan tó lọ uk uk ni wọ́n wá wà báyìí wọ́n ṣe content creation lórí àwọn immigrants àwọn tó bá ṣe wọ uk nǹkan kan báwọn education abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ comedy ọ̀rọ̀ ìṣítí wọ́n wá sọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé àwọn wà nínú ilé ìjọ níjọ́ kan ẹnìkan tó wá náà pé wá lùlù ni tó mọ àwọn nígbà táwọn kéré ìgbà tó wá débẹ̀ wọ́n á ń pe àwọn orúkọ owó náà tiẹ̀ ní ń pa àwọn ẹ̀nà orúkọ tó mọ àwọn mọ́ nígbà yẹn gidi gan nígbà táwọn sì bí àwọn kéré àbí nǹkan kan ṣe wọ́n á ń pè wọ́n ní pé ìpè pé ṣé léyìí ẹni tẹ́yìn pọ́n léyìí ọmọ tèmi ni èmi àwa rí nígbà tó kéré àwa la máa ń gbé káàkiri láàrin gbogbo àwọn tí wọ́n máa ń pọ́n arákùnrin yẹn lé ní ti ń pè ní orúkọ yẹn ní ti ń ṣe níṣe pé ká sọ pé Ezekiel lórúkọ ẹ̀ orúkọ tí wọ́n mọ̀ nígbà yẹn Ezekiel ṣé Ezekiel ilé lẹ́yìn pọ́nlé Ezekiel ìwọ náà mọ̀ ń ṣe bí èèyàn láàrin àwọn tí wọ́n ń pọ́n lé níbẹ̀ nítorí wípé ó mọ̀ Ezekiel nígbà tí Ezekiel kéré àwọn nǹkan tó yẹ kí èèyàn máa avoid nínú ayé ni bíyàn pé èèyàn ń fi ojú di èèyàn àti wípé kéèyàn máa commonize èèyàn nítorí wípé o lérò wípé o mọ̀ nígbà tí ò tíì jéèyàn kankan tó ń tàn bá ti wá jéèyàn tán tàbó ti dàgbà ó ti kúrò lẹ́ni tó mọ̀ nígbà yẹn má máa fojú commonize àwọn èèyàn nítorí wípé o mọ̀ wọ́n nígbà tí wọn ò tíì jẹ́ nkankan familiarity a máa sọ èèyàn di dakuda nígbà míì ibi tó yẹ kéèyàn ó ti ráǹfà nígbà ibi tó yẹ kéèyàn ó ti ráṣeyọrí gbà ibi tó yẹ kéèyàn ó ti rí ìtúdè gbà àmọ́ torí pé o ti wà too familiar pẹ́lẹ́ nìyẹn o ò lè rí ẹnìyẹn gẹ́gẹ́ bí èèyàn ńlá tó jẹ́ lásìkò yìí ojú àná ló mọ̀ fi wò ó ẹni bá fojú àná wò kú kí ni wọ́n sì sọ ẹ̀bọra ó bọ̀ láṣọ mọ bí wọ́n ṣe máa ń fúnyàn ní àpọ́nlé ẹni tó mọ̀ lánàá ń kọ́ ni lónìí bó o bá tiẹ̀ jẹ́nu àwọn tí wọ́n gbé e pọ̀n ní kọ́ńkọ́ lọ́rùn nígbà tó wà ń kékeré ó ti dépò àgbà lónìí fún un ní ẹ̀yẹ tá a fẹ́ni tí ń bẹ lókè àgbà bó o bá tiẹ̀ wá ṣàwàdà àtijọ́ inside joke ó jẹ́ láàrin ẹ̀yìn méjèèjì nìkan àwọn míì ń bẹ tó jẹ́ wípé bí ọwọ́ òsì ni bí màmí ṣe mọ wí ó bàjẹ́ bí ọwọ́ òsì ẹlòmíì ń bẹ tó jẹ́ wípé nígbà tí wà àtìyàwó rẹ bá jọ wà ń torí pé wọ́n lọ́pọ̀tunítì àti mọ̀ ọ́ rí nígbà tó tí ì jẹ́ nǹkan kan wọ́n wà máa sọ àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá sí ọ ìwọ yìí náà mọ̀ ti níyàwó ta ló lè sọ pé o lè fẹ́ ìyàwó tó dáa tó báyìí ìwọ tó jẹ́ pé nígbà kan báyìí ta ń bí ọ ó ṣe mọ bí wọ́n ṣe máa ń họ́nà èèyàn torí pé o mọ̀ yàn nígbà tí ò tí ì jẹ́ nǹkan kan kò túmọ̀ sí pé ẹni tó mọ̀ lánàá òun lẹni tó pàdé lónìí o ó ti fẹ́ ìyàwó ó ti dàgbà ó ti ní oríṣiríṣi láwọn tí ń bá ṣiṣẹ́ wá di pé ìtàn àgùntàn ìṣe má ṣe o mọ bí wọ́n ṣe máa ń họ́nà èèyàn nínú ẹni tó tún gbé ọ̀rọ̀ yìí tó tún sọ̀rọ̀ nípa rẹ̀ òun ni wọ́n wòlíì àrólé wòlíì àrólé náà sọ̀rọ̀ nípa rẹ̀ wípé ohun tí wọ́n ń pè ní ọ̀nà ohun tí wọ́n ń pè ní kéèyàn ó máa fojú tẹ́ḿbẹ́lú èèyàn nítorí pé o mọ èèyàn rí kò familiarity ti wá pọ̀ jù ẹlòmíì familiarity ni ò jẹ́ kó rí àtúnṣe sí ìgbésí ayé ẹ̀ familiarity ni ò jẹ́ kẹ́lòmíì ó rí àánú gbà ẹlòmíì ó lè já ẹ̀rín ọkọ síyàwó ọgbọ́n ti ń bẹ lórí ọkọ mi ìyàwó rẹ̀ ò rí nítorí familiarity àmọ̀ràn ti ń bẹ lẹ́nu ìyàwó mi ọkọ mi ò ní tẹ́tí lẹ̀ gbà nítorí familiarity yóò máa wá ìtúdè lọ́ọ̀ta nígbà tí ìtúdè ń bẹ nínú ilé familiarity ọ̀rẹ́ sọ̀rẹ́ nígbà mi ọ̀rẹ́ rẹ̀ mi bá fẹ́ fún ọ lámọ̀ràn torí pé ẹ ti jọ wà fáwọn pé ìwọ ìkíní ìwọ fẹ́ bá mi sọ ọtún ẹgbẹ́ bàbá ṣàkíyàn ààtò ọ̀rẹ́ rẹ
to jore re un to ba duro lori podium mi awon ti won teri ba fun o le duro legbe won ama tori pe o ti jore re o mo bi won se respect ore re awon trend kan lo lori social media lenu jo meta yi baba na wi pe ti o ba lo si ile ise kan to fe lo gba ise o wa sakiyesi pe egbon e lo joko gege bi en to fe se interview fun o bawo lo se react orisirisi awon eyan so awon oro to funny to funny to funny kinikan iwo to je wi pe ko o we ku le laaro nkan kan orisirisi do awon kan be amo ka mu cruise ko nbe reality ka gbe wo ka mu reality wo ma je ki familiarity je ki o so ise nu o tori pe egbon re taba aburo re lo je ni koro yara to ba ti dori aga won o ti ku laburo re o ti di oga re ngo aburo re lo je en to mo san lorun ngba mi lo je ni koro yara to ba ti joko lori awon aga kan to ti wa lawon aye kan ogbodo fun ni iyi ati eye to to si eni ti joko siru aye be ma deni ti mo yeye aburo re nitori wipo wa lawon aye kan pe se le ti oni la kai yi lo wa lori aje ohun wa npa se fun yin ti gbogbo yin gbon yin ma fenu janta aye taburo re joko si

0: ìdókò ìfọ labalaba sí yàtọ̀ sí tẹ̀yẹ àwòdì bẹ́ẹ̀ bá wá jura wọn lọ ẹ̀jẹ̀ akansara solongo 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.
1: Alaye se o mo meme
2: emi mo meme
1: se o mo meme
2: emi o mo meme
1: ah o mo meme
3: mo ni mo meme da ba mo meme mo meme
1: 32 FM 94.9 an fe ni gba gbogbo agbaye awa gangan ni meme
3: da ba mo meme mo meme.

ẹ wo ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bíwẹ̀ bá ń bẹ níbìkan ẹ̀yìn lótòsí 32 FM 94.9 àwàdà bàbá àwàdà. Alákàló lagbada, mọ̀rìwò lólogó mọ̀.

0: 32 FM 94.9 I'm fairly bad boo boo by
1: bi gbogbo igi ba ń wọwé nígbó igi ọ̀pẹ ò ní wọwé láíláí ní ìkànnì ìfẹ́ yín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
2: kò ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
1: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: Olúwa wà ràn mí lọ́wọ́, sọ̀rọ̀ sókè.
1: Olúwa wà ràn mí lọ́wọ́.
0: Torí pé
1: ènìyàn mi ní mi ò lágbára.
0: Mo ní Ọlọ́run
2: tí
0: mo ràn ní lọ́wọ́. Àwọn ìwo ló ń fìràn lọ́wọ́ wá rí. Àwọn téèyàn bá rò pé. Àwọn tó bá rora wọn pé. Àwọn tí ènìyàn bá yọwọ́ wọn lọ́rọ̀ wọn. Tí wọ́n láti mọ̀. Bàbá ràn lọ. O lè dá kankan. Nígbà téèyàn bá yọwọ́. Ọlọ́run wa kọ́wọ́ tí. Mere se
1: de
0: mi mo
1: I don't know
0: ni biti ti ju ti fe dide iran lowo dide olohun yo ran lowo olohun yo ran lowo olohun yo ran lowo olohun yo ran lowo iyanu ekarun iyanu ididi ojiji ididi ojiji oro re awon dabi pe se ba mo tele bo lo se doke tori oni rakoro oni rin oni sare se lagbe efu a ma gbe efu àwọn tó ti lọ níwájú o fẹ́ lọ já wọn lẹ o ma já wọn lẹ ẹyí tẹ wà ní
1: Facebook
0: YouTube ẹ ṣí à
1: fídíò
0: yẹrẹ kẹdùá mẹzàtò bẹ́ẹ̀lú àdáyà ẹ ṣí à ní ìgbà méjìlá ọ̀rọ̀ ń jáde àṣẹ́ntẹ̀lẹ̀ mo sọ̀rọ̀ sí afẹ́fẹ́ ìrànlọ́wọ́ orígun mẹ́rin àgbáyé ẹ gbà á ìyanu ẹlẹ́kẹfà ìwòsàn ìwòsàn ẹnikẹ́ni àṣàṣà nínú
1: yìí
0: mo dún wájú àrújẹ́ kọ́ àìsára rẹ ọfà ara rẹ àfiṣe àránsí kó jáde.
3: Orúkọ mi ni Idris láti ìlú Gbé Airport Road. Ọlọ́run sorí ńlá kan fún mi.
0: Bàbá àbẹ́ tari.
3: Bẹ́ẹ̀ni sá.
0: Mo ti gbọ́ voice yẹn.
3: O ti ìgbà tí Ọlọ́run sorí bẹ́ta fún mi, ìtàn tí mi ń gbọ́ rí mo gbọ́. Wọ́n sọ fún mi pé ìgbà tán bí dáàdì mi tán, ikọ̀ ọmọ tán wá bílé wọn pé ìbejì ni. Nípa àwọn ìyá kan wá bínú pé ìbejì bó kìnìkan wá gbọ́n ọmọ yẹn. Wọ́n gbé wọn pa sá pamọ́ sájà táwọn ọmọ yẹn láfi kékeré tán fi kú. Wọ́n ní ayẹyẹ wá ṣe pé látọdún yẹn pé wọn ò ní bí ìbejì mọ́lé wa. But ìyàlẹ́nu Ọlọ́run ni pé bí mo ṣe jọ́ orí òkè ògo Ọlọ́run wá ṣe ìbẹ̀ta fún mi. Ó wá ìyá gbogbo wọn lẹ́nu kódà nílé àwọn ẹni tó jó lórí ẹbí wa ní kí n mọ́ kọ́ ọmọ bọ̀ wálé mo ní mi kọ́ ọmọ wálé o. Pé ẹni tó bá fẹ́ wá wọ ọmọ kọ́ ọmọ bọ̀ wá sàbújá pé orí Ọlọ́run lálelẹ̀. Wọ́n sá ń ṣe ìwádìí lórí ọmọ yẹn kódà ìfundò lánàá. Wọ́n sá ni kí n lọ sòlẹ̀kẹ̀ funfun ọmọ lọ́wọ́. Mo ní tẹ́ bá rí ọ̀rọ̀ Ọlọ́run lórí ọmọ yìí lókù kò sọ́rọ̀ òòsà kankan kì í sòòsà ló ṣe lé. Ọlọ́run ọtọ́rítì ló ṣe fún mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o.
0: Àwọn èèyàn máa bíbẹ̀ ta lórí òkè.